0: from Lagos. This is
1: Jordan. 105.5.
2: Station with the voice for entrepreneurs.
3: Mama ti jade asentele ni
4: soro ba mi fa keye soro ka gbo soro
3: abiye mo lose yi kira lowo olorun bere ninu ile re o oba mi oni boje asasida oba mi o kakokoki ache oba mi to so wade eyan ni waju awo eniyan o gbe wa lekete to so wade ayo re to to oba mi ri nu lode olumara kan ninu re ba du lati ri ose tutu pariwo
5: go
3: inu mi duwo paso bakaye mane baba labi amale mi je ose tutu ose ayo ose tutu ose igbega ose tutu ose ajeyori ose tutu ose owo oro ma lo tu mu mi lokan lose tutu yi mo ba bere adu ose tutu lori awon ta le eyan lori awon ton dagbe ton daso lori awon eniyan ti wa ro wi pe won leje sugbon awon eniyan wa ti koyin si won lori awon ti bukata ti wo lorun lori awon ti eru to wa lori won ko je ka won go roju to ara won mo omo yi lojo ojo si to subu so omo idi to fi pe nle beyen oni pe o leyan to ma fa soke oni pe o leyan to ma bo sare kadara oni wa tu fonte ni so wi pe egberi fun ere to jo nikan lo wo to ba ti bu ko sare to ma gbe dide ose yi olorun fe yin olore kan ti o ose yi olorun fe so aye re po pelu olore kan lati ose yi o fe ma dagbe o fe ma dasan mo eru to wo olorun yi olorun fe so o di de ko de wo re mo fe gbadura fun wa tomo re aye wa tomo e so mo lore latori lo ibi tomo re ti ju wo ye yo dide ibi ta ko re ti ju bo olu agbe dide ibi ta ya re ti ju bo olu agbe dide oni ku wo nikan olore alaru pataki yo re lowo aso aye re mo awon ti o ma bere pe kilo fe lo se yi aso aye wa tomo re mo olore kilo kan lo se yi iran lowo to ko jo gbo ori o ya gba lo se yi ama to janu joseph yo sanu re ama to connect joseph lati nu tubu yo connect e lo se yi gbani gbani gbani tin gbani lagbata yo gba lo se yi o ola bata ni mode o se wa jo lolorun lo se yi eyan bi eyan yo gbe odide lo se yi angeli yo parada yo di eniyan yo ready le yi lowo lo se yi emi eleyi ani bi eni yo yo se owo re aye yo ti pe se omo re gboluwaga wo to ma ro ni dele ni ti o fe yi denu o aduro tabi olumoko ni gbowo lowo re lo se yi o aye oni ti oko re ni tikuti lo se yi o aye oni fi wahala omo ti ogbongbon lo se yi ose yi omo re oni ni gba atura eyo omo re oni je lakala kade lo lodi lo se yi iran lowo olorun ko dide se o lati se oni wa ani ki je ti olorun yo buku lo se yi e ma poya ayo lo ma ja si lo se yi e mo kan le iran lowo dide si o daniel jade ninu gba kidun aye re jade si gbangba rere joseph jade ninu kan ga gbe ani aye re jade si bi iran lowo oni fi kan yi kan lo se yi o wa je eyan tomo tomo afẹfẹ yẹyẹ kò ní gbowó lọwọ dádì wa lọsẹ yìí o olú ayé pàánú pọ ọ lè aṣọ ẹyẹ rẹ àwọdá lẹni o àdúrà rẹ yóò gbà lórí iṣẹ yẹn lọsẹ yìí àdúrà rẹ yóò sì gbà lórí àwọn ọmọ rẹ o àwọn oníṣìírí lọsẹ yìí ayé òní mọdé abájọ ìdílé yín lọsẹ yìí ogun kì í borí ọlọrun ogun òdẹ kì í borí ọmọ ọlọrun ogun òní borí rẹ adínilọwọ mú tó di ọwọ rẹ mú láti ọsẹ kan lórúkọ jẹ yóò jẹyà yóò jẹwé ẹyá lọsẹ yìí wà á bá ọlọrun pàdé nínú àánú rẹ lọsẹ yìí ẹni tí ajọ ṣe kékeré kò ní ràn níṣẹ dé tòru tòru òní wọ owó tì lọsẹ yìí òní rẹ tọmọ tọmọ lọsẹ yìí omi ata ọsẹ bọjú òní jìyà lọsẹ yìí apẹni sókè yóò fà sókè lọsẹ yìí ayé máa polongo tí tóbi ọlọrun lára rẹ lọsẹ yìí lẹyìn owó yìí lọkàn lórúkọ jẹ wà gbẹ yẹ lọsẹ yìí.
1: 105 FM Instagram Jordan 105 FM Lagos.
3: Olúwa yóò fàyè gba àwọn ọmọ rẹ níbi gíga olúwa máa bọ tètè ṣe lọsẹ yìí kí yẹyẹ tó lọwọ àwọn aláṣeyọrí lórúkọ jẹ yóò dára fún ọ lọsẹ yìí o òní pẹ lẹyìn odi lásán ọmọ ológun rẹ òní ṣàgbéjẹun lọsẹ yìí ò ní rágò ó ṣe lọ lọbọ kò ní ìṣẹlẹ sí ọ lọsẹ yìí o màlúù ayọ rẹ tó gbéra lọsẹ yìí ò balẹ láyọ lọsẹ yìí ò ní ò ní sáré asán lọsẹ yìí ò ní jí sí gbèsè àfihàn sunkàn nífẹjọ rẹ sun ọlọrẹ lọsẹ yìí ò ní di ẹdun arinlẹ ẹni máa jẹun gbẹngbẹ ẹ tilẹkùn gbẹngbẹ máa dé gbìyànjú rẹ lọdẹ lọsẹ yìí o ẹni kòkó rẹ yẹ lọmọ lọwọ àmọ ṣe lọsẹ yìí ogun àyàbá kò ní yanu lẹrẹ lọsẹ yìí ò ní fi àìlówó lọwọ bá wí lọsẹ yìí o ìgbìyànjú rẹ máa dánwó lọsẹ yìí ọ̀nà báyọ̀ láti dán lọ́rọ̀ yóò là fún ọ lọsẹ yìí àìlọ́ wọ́n wọ́n kò ní yẹ̀yẹ́ ìwọ́n àtọmọ rẹ lásẹ̀ yìí àti ọlọ́lá ọlọ́run dá ọlọ́lá tọmọtọmọ lásẹ̀ yìí inú owó ló ti máa mọ́wọ́ lásẹ̀ yìí ọmọ mi ọmọ rẹ máa rí iṣẹ́ yẹn gbà o ayé ò ní fi gbẹ́kígbẹ́ bomi fún ọ lásẹ̀ yìí o ọmọ ológun rẹ ò ní rí pẹ̀jú lásẹ̀ yìí máa kíyè sára ò ní kó sẹ́wọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bí ẹrẹ́ bí ẹwọ̀dà ire rẹ máa dé lásẹ̀ yìí o kó mọ̀ bẹ́ẹ̀ ni sà ire máa wá wá lásẹ̀ yìí o ó dá mi lójú ogun ọmọ rẹ máa dìde lásẹ̀ yìí o abọ́lálẹ̀ rẹ yóò rọ̀ wọ́ṣẹ́ ayé rẹ lọ́sẹ̀ yìí akọ́rẹ́dẹ́ rẹ yóò kọ́rẹ́ wọlé lọ́sẹ̀ yìí o àkùkọ ọlà rẹ yóò kọ́ lọ́sẹ̀ yìí o aládé wúrà yóò fi wúrà tó wó kẹ́ ọ lọ́sẹ̀ yìí ọmọ rẹ ò ní di fáin bara lọ́sẹ̀ yìí o ó tó bá dé wọlé ó yá lọ ṣẹ́ rẹ́rẹ́ ogun ọmọ rẹ ò ní di àpémọ́wọ̀ Genesis 31 verse 1 ní ọ̀sẹ̀ yìí ayé ò ní gbé ogun ọmọ rẹ lọ Esaame chapter 4 verse 21 ogun ò ní fi ọmọ rẹ sílẹ̀ lọ́sẹ̀ yìí o Jeremiah chapter 2 verse 11 wọ́n ní pàrọ̀ ogun ọmọ rẹ lọ́sẹ̀ yìí Psalm 78 verse 61 ogun ọmọ rẹ ò ní bọ́sọ́wọ́ ilé nìyí lọ́sẹ̀ yìí Psalm 58 verse 8 ogun ọmọ rẹ ò ní sùn fọ́fọ́ lọ́sẹ̀ yìí Psalm 4 verse 2 ogun ìwà tó ọmọ rẹ kò ní di ìtìjú Psalm chapter 3 verse 23 ogun ọmọ rẹ máa gbèrú sí lọ́sẹ̀ yìí níwọ̀n ìgbà tó júbà sì mọ wà á rí ta jẹ́ ṣe lọ́sẹ̀ yìí wà á gbẹ́jọ owó wà á rówó ná lọ́sẹ̀ yìí ó ní tọrọ lò lọ́sẹ̀ yìí o wà á rí ìbùkún ọlọ́run lọ́sẹ̀ yìí o wà á fi ọrùn ṣayé rẹ lọ́sẹ̀ yìí ọkọ rẹ máa rìn rẹ lọ́sẹ̀ yìí wọn ní fi jẹ́ rẹ dààmú rẹ lọ́sẹ̀ yìí o owó tó ń kó pamọ́ yẹn lórúkọ jésù ò ní fi wà ẹ̀sán ọ̀dẹ̀dẹ̀rẹ́ dọ̀dẹ̀dẹ̀ ọlá ọ̀dẹ̀dẹ̀rẹ́ tún dọ̀dẹ̀dẹ̀ ọlá àgbàlá yín máa kún fowó ìrànlọ́wọ́ dìde sí ọ kò dẹ̀ ní kùwọ́ nìkan o olóore yóò ràn yín lọ́wọ́ jésù olúwa ẹjílẹ̀ àwọ̀ ẹ̀rí ká ti wà nílẹ̀ ó lè jù nígbà tí wọ́n gan gbọ́ ọ lanu yìí sókè tọ́tọ́tọ́ jẹ́ kí àwọn aráalé gbọ́.
5: Mo wà nínú ilé mi rent yàrá kan èmi àtàwọn ọmọ mi bàbá máa ń gbàdúrà kan á ní gba kọ́kọ́rọ́ ilé ọmọ á kọ́lé fún ẹ ọmọ á ra mọ́tò fún ẹ nígbà tí bàbá ti ń gbàdúrà yẹn lórí tiktok inú ilé mi rent tí mo wà yẹn èmi náà bàbá ni ó yá máa gbà má máa ṣàmì àmì àmì ṣe láwọn tẹ́nàntì tá a jọ ń gbélé yẹn wọ́n á máa gbọ́ ariwo mi ń ta ẹ wo ariwo tẹ́ ń gbádùn ẹ̀dẹ̀ ń gbàdúrà ẹ̀dẹ̀ ń ṣàmì ariwo dẹ̀ ń dẹ́ta mo lè mi tèmi yẹ.
6: ariwo àmì rẹ ó máa padà díẹ̀ rí.
5: ṣùgbọ́n kí n má fa ọ̀rọ̀ mi gùn mo dẹ̀ ti wà nù lé mi.
6: ẹ ti kó lọ lé.
5: mo ti kó lé mi.
7: hallelujah.
5: Palo self contained.
7: Room and palo self
5: lẹ́yìn 3-bedroom flat níwájú. Tó bá dẹ̀ tún máa pè mí wọ́n ní tẹ bá délé ìyá AC.
7: AC.
5: Ìyá sólà.
7: Sólà ilé yìí ní AC ó ní.
6: Yé! Ìgbà yìí o.
7: Yes sir.
6: Mi mẹ ni tó bẹ́ẹ̀ dìde láyé ẹ̀.
7: Èmi rẹ̀.
6: Mi mẹ ni tó bẹ́ẹ̀ jẹun ọmọ.
7: Èmi rẹ̀.
6: Ó yá lọ sọrí rẹ dámadámá.
7: Ìyá ó ní AC.
6: Ìyá sólà.
5: Ọlọ́run alábíamọ bàbá yẹn ń ṣiṣẹ́ àrà.
7: Lọ ṣe.
6: Lẹ́ni tó ń lo yàrá kan tẹ́lẹ̀. Abíyamọ ìfowópẹ́lẹ̀ lo yàrá tó wà yẹn. Lórí ilẹ̀ yìí. Obìnrin bìrì bíi tiẹ̀ ló sọ pé òun ti kó lọ lé yẹn o. Ó dà ìwọ àtọmọ rẹ̀ ó yá ẹ̀kọ́ lọ lé tuntun.
3: Bàbá màmá gbogbo ènìyàn ló mọ̀ wípé a lọ pastors conference lẹ́ni ọjọ́ mẹ́ta yìí. Ọlọ́run ṣe é nígbà tí mo dórí òkè ọ̀hún. Mo ní àǹfààní láti kókóró mùsùlùmí wá fún àwọn ọmọ ọlọ́run. Ó dẹ̀ yẹ kí n ti pin láti ìgbà tí mo ti dé. Ṣùgbọ́n máa nídìí tí ọlọ́run fi jẹ́ kó jẹ́ ọ̀la ni mo fẹ́ pin. Tó bá ti gbà á lọ́fẹ̀ẹ́ ní ọ̀la lọ fi sínú òróró tó bá ní nínú ilé. Tó bá dẹ̀ ń bọ̀ ní ọ̀la yẹn wá pẹ̀lú ìgbàgbọ́ tó yanrantí. Bíbélì wípé tó bá ní ìgbàgbọ́ bí oró mùsùlùmí tó bá ní kí òkè kò sí ó dẹ̀ máa sí. Sọ fún gbogbo ènìyàn tó bá mọ̀ wípé program ọ̀la prophetic ni. Ìyẹn wípé a fẹ́ ṣiṣẹ́ wòlíì ìpọ́nbélé. A fẹ́ wọnú àdúrà lọ bí wọ́n ṣe wọnú àdúrà lọ ní òkè pẹ́ntíkọ́sì. Bọ́ọ̀lù ẹ̀rí kọ́lá àgbàdo ìjàyè lẹ́kọ̀ọ́ lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Torí pẹ̀lú jẹ́ ọ̀bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ẹ ti mọ bá a ṣe ń ṣe. Gbogbo ènìyàn máa dá ọrẹ láti sílẹ̀ kọ̀ọ̀sẹ̀ tuntun lónìí. Bàjẹ́ ń da lórí dádì mọ́mí ládàá lórí àwọn ọmọ. Bí ọlọ́run bá ṣe bùkún ọ tó ni o. Nítorí iyekíye ni. Lábẹ́ iyekíye àǹfààní ti sílẹ̀ fún gbogbo ènìyàn. Lẹ́kọ̀ọ́ ayò ń ṣí fún ọlọ́sẹ̀ yìí. Ọlọ́run bàbá alábíyamọ o. Ààyè ló wà.
8: Hello, hello, prophet. 090 60 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 7714 lẹ́ẹ̀kan sí 3034347714 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
3: Abiyamo.

0: 105.5 between 4:16 a.m. and 4:30 a.m. every day. Ayo, ni temi ti elu jojuma. Ami.
1: Eh, ogoni fun Olorun loke. Fun gbogbo aka ti olugbo. Ti won gbo mi ka kiri gbogbo orilede. Agba loye. Eh, ma dupe. Lowo ni ma jemu. Dupe lowo baba mi, eni to po ele, eni to fa anugba, eni ti o je ko ti ku danu. E to fun Olorun ofe. Lati ri ojo aje. Ti a mo sojo Monday. Bo ti ri ojo aje. Ma gbagbe pe ose yi ni bade Olare waju. Olagbe mi je P. Lati Tuesday. It is the Sunday. O ma ni agbara. Gbogbo awon ta o fi re pe o po ti single mother. Ma tete tori ero ba ni soro ye. A o pe ani ta o pe na ni e. Awon kan ma gbo je tutu lole. Single mother. Ati opo. Bo ti gbaradi fun birthday e. Gbogbo okan ta ro mi si nile. Pada si bi pepe. Ibi to ya soto bi pepe re. Ibe lo ti wa ori meta. Lati ko lati di gbe oruko Olorun ga. Mo ti wa ko ni meta ye. Tu ma dupe pe baba mi je ko ri ojo kejila. Inu osu kewa 2026. Ya tu pada si bi pepe. Ka jo mo ki aleluya mewa ati ogun mewa. Mo ti ke mewa ati ogun mewa. To fi ogo fun eni to da owa taye. Fun eto temi. Pe bi para pe dulu mo sinu eto yi. Abi mo ri gba kini baba mi. Arugbo ojo ni ka je so na ni to wuro. Ya mi di enu akoko re. Ya jo ni leju emi. Ka gbo to ni majemu ni. Mo gbo ko tun tete si mi na ni to wuro. O ya gbe ga joko re. Ya mi le ti gbo. Ya jo ni leju emi. Oya ja lo si awa apostoli ori keta ese kini kilo sele
2: nje
1: nje
2: peteru ati johanu
1: peteru ati johanu
2: jumo ngoke lo si tempili
1: jumo ngoke lo si tempili
2: ni wakati adura
1: ni wakati adura
2: ti se wakati kesan ojo
1: ti se wakati kesan ojo
2: won si gbe okunrin ko
1: won gbe okunrin ko
2: ti o yara lati nu iya re wa
1: ma gbo ai mo ye eyan to yaro physically and spiritually. Awon kan yaro lati nu emi. Awon kan yaro lati nu ara. Elomi yaro nipa igbeyawo. Elomi yaro nipa isunwole. Lati ma nawo. Mi agbe ibi ta pari esi na ni. Iwo na to ti la ito koja. O lati koja sinu ogo. Bi ta roju ona daradara ni. Bi ta wa de. Ki la o fi pari e. Sebi tori igbale ni re ni. Ijo ti gba Jesu gege bi Oluwa to lugbana. Bo ba igba afani nla kan lo tun gba pade laaro latori afefe. Oni ma je mo ti ru mi soke. Awo re ti ko feje. O ti pa imoye. O wi ona buburu lo to, ona ika lo to. Oni ma je mo ti ran mi si e. Pa gbogbo ona buburu le ki won na fi aye re fun Jesu. Ba Jesu gege bi Oluwa ati Olugbala. Oya ja tun jowo. Ki la wo fi pari e nbe. Eja o Psalm 32 verse 4.
2: Je wo ese mi fun o.
1: Ese emi je wo ese mi fun o.
2: Ati ese mi ni emi ko si fi
1: pamo. Ese mi ni emi o fi pamo.
2: Emi wi pe.
1: Mo wi pe.
2: Emi o jowo re koja mi fun Oluwa.
1: Mi o jowo re koja mi fun.
2: Won si dari e bi ese mi ji.
1: Won yo si dari e bi ese. Se gbo. Won yo jowo re koja fun Oluwa. Ya para se bi to ya soto ni bi pepe ja lo gbadua iwo na ma pariwo adua le mi ati e fe gba bayi wa ma fo soke ni pe mesan wa ma pariwo wo ma ni eyan to n gbe inu mi gbo Oluwa dide ko si ma wa gbo meje ki lori Oluwa mi na fe dide emi gbe dide jo ba le mi kaye mi dide kise mi dide oyoye so da duo.
3: My name is Kayode Emmanuel.
1: Okay. Yes, what?
3: I came from Yanopaja.
1: Yanopaja.
3: Okay.
1: What do you see that God has done for you?
3: I do smoke.
1: You do smoke? Oh no, my music.
3: Igbo.
1: Hey, Rubo. Heroin. Cocaine.
3: No. I smoke backwood. Backwood.
1: Backwood.
3: Yeah, backwood and just Indian egg.
1: India only backwood.
3: Indian egg.
1: Indian egg. What happened now?
3: Last time I came here, you gave me this anointing to drink. But mobile, I saw some symptoms in my body.
1: Yeah, coming out.
3: Yes. Timbad, if I near anybody that is smoking,
1: ẹni tó mú bákò tó mú gbó tó mú oríṣiríṣi india air nínú agbó ẹ̀mí mímọ́ ti lókèètì ọmọkùnrin ó pè jáde nínú agbó bá ti pè jáde láfúnnúrò gẹ́stímánì ó ní nígbà tó ń délé kẹ́kẹ́ ń jáde nínú ara òun ibẹ̀ nǹkan tó ń jáde nínú ara ìyẹn òun ló fi òpin tó ń ja káyọ̀dé emmanuel ẹni tó mú pákò tó mú ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi oògùn olóró ó wá padà sí àárín àwọn ọ̀rẹ́ rẹ̀ ó dẹni tí ó mú gbó mọ́ ó dẹni tí ó mú kò ló mọ́ ibẹ̀ lógún yẹn wọlẹ̀ sí pátápátá ààrẹ tó ń gbọ́mi tó mú kò ló tó mú bá kò orí ọ̀fẹ́ tí káàdé emmanuel rígbà ìwọ náà rígbà kí ogún yẹn wọlẹ̀ kó wà kó má rí mọ́ ó ti rí bẹ́ẹ̀ kò yí padà jésù olúwa wa àmì níbi tá a dé o fẹ́ pe wòlíì ìfojúrojú o fẹ́ máa ran ètò wa lọ́wọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ lóṣooṣù ìwọ náà ní ẹ̀rí kan tó fẹ́ fi ránṣẹ́ sí wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ni wọ́n pè fún ẹlẹ́ẹ̀mejì o fẹ́ fẹ̀rí ránṣẹ́ wọ̀sọ́n nọmba mi ni o lè fi sínú ẹ̀ fẹ́ máa ràn wá lọ́wọ́ lóṣooṣù lọ́dọọdún lọ́sọ̀ọ̀sẹ̀ wọ̀sọ́n nọmba yẹn náà ni o máa ti bá mi sọ láwùjọ fojúrojú mi kì í ṣe fẹ́ẹ́ bí àdúrà ó yá.
2: 08033462861.
1: Ó máa dára fún ẹ̀jẹ̀ àjọ fojúrojú mi mo ní wọ́n kà fún ẹ̀yẹ ẹ̀jẹ̀ àjọ fojúrojú kò bá mi sọ̀rọ̀ mi ó máa dára fún ẹ̀ má gbàgbé ìpàdé tí ó wáyé nínú ìfọ̀ káńsẹ́lì ní aago mẹ́rin ṣaago mẹ́fà bákan náà ìsọjúra pé máa ń bẹ̀ látàgbé mẹ́fà sí aago méje gbogbo àwọn ènìyàn la máa ń gbàdúrà fún níbẹ̀ gbogbo ẹ̀yìn tẹ́ wà ní fọ ẹ máa lọ vision academy fẹ́ rọ wá ó dẹ̀ máa dára fún ẹ ẹ mọ́tò tó ń lọ sí fọ ẹ bọ́ lẹ̀ ní npc total no ti den npc egbe be le o ti gbe akada vision academy fero wa apade yesu dara fun yesu oluwa amen nibi da le gbogbo kan ti o le se lati ma re tun lowo mo gbadura fun yin ni gbogbo ojo te ba lo laye e o ni toro je e ma ni ade to e tun ma ni ani seku yesu oluwa wa amen nibi ta de irupe abiamo wa ni mo ti jiya lori omo oluwa ni ojo ale ba je tun je bi lori omo ti mo jise jiya fun what has of fun fun ti e ko fun tomo yen bo ti fun isele nla sele o de fi ayo be igba ope eni kan ni kini account number 00960742221 access bank Olariwaju Solomon Olagbemi bo ti fisi omo ni kuma lori bo ti fisi obi lojo ti ogun omo yen ba de won ni fi esawati Yesu Oluwa wa amen to ba ti seto pe mi ke n gbadura fun ati dile re ero ibale soro meji mo wo pe fun e ero ibale soro meji o fe pe woli fe ba woli so ero ibale soro meji yen ta ba ti pe fun e ni e o ma kole o fe mo appointment date o le mu lati be oya
4: 080-2661-3610
1: ikeji 0803346281 wọ́n náà lè fún àpò sọtíjì ti bì ẹnì kan ní kí ni àkàt nọmbà máa kọlẹ̀ 00 oyá tuntun kan 00164997233 gtp ọ̀làrẹ̀wájú solomon ọ̀làgbẹ̀mí bó ti bí sí ọmọ òní kúmẹ́ lórí pé mí kí n gbàdúrà fún àtìlẹ́ rẹ̀ yóò sì dára fún ẹ yéṣù olúwa wa amẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹni tó fi single mother àti opó iwọn pa eniyan diẹ ni o o ya ma kọ silẹ ti o ma fi orukọ rẹ silẹ si ọdọ rẹ 08023039628 ẹni tó pe yẹn yóò sì dára fún ẹ ojú òní ti ẹ yéṣu olúwa wa amí single mother ti o pọ ni o yóò sì dára fún ẹ àjọ ṣe ni ọjọ sunday ó sì mọ pé lóòótọ ni yéṣu gbẹ láàyè bákan náà kí ló wọ́n fi parí ẹ̀ má gbàgbé tuesday mẹ́sàn kan lọ ní ìyànà ìpájà wednesday mẹ́sàn kan ní ìyànà ìpájà àti ìlú ìfọ̀ monday mẹ́sàn lọ ní ìfọ̀ ó dẹ̀ máa dára fún ẹ̀ friday mẹ́sàn àti sunday mẹ́sàn ó máa dára fún ẹ̀ ojú òní tí àlejò fàyọ̀ dúpẹ́ má gbàgbé peter bá ti kú òǹbí à ń lọ sí ilé olúwa tá a bá ti kú òǹbí gbọ́ à ń lọ sí ilé olúwa já pàdé ní ìyànà ìpájà ká tún pàdé ní ìlú ìfọ̀ má gbàgbé láti forúkọ sílẹ̀ single mother àti opó ìpàdé tá n ṣe wo bí báàdì ọ̀làrẹ̀wájú ní gbogbo àjọ máa ṣe a máa kẹ́ni tuesday a parí ẹ̀ ní ọjọ́ sunday ó dẹ̀ máa ní agbára ojú òní tiẹ̀ má wàá gbàgbé pé a pà lákòókò bákan náà lọ́nà yéṣu olúwa wọn àmì.
5: From Lagos, this is
6: your 105.5 FM.
7: This is 105.5.
8: Station with a voice for untrue.

0: ojúmọ̀ ni mọ́ kórógùn márùka ojúmọ̀ ni mọ́ kẹsẹ̀ márìnà ojúmọ̀ tòní ti mọ́ wa lónìí ojúmọ̀ rẹ ni ojúmọ̀ tó mọ́ wa lónìí ojúmọ̀ ayọ̀ ni ojúmọ̀ àṣeyọrí òní náà ni ọjọ́ kejìlá nínú oṣù kẹwàá ọdún 2026 ọjọ́ ajé náà là ń pè ní apá tiwa ń bí àwọn olóyìnbó ló fún ní orúkọ ọjọ́ monday ṣùgbọ́n òní lọ́jọ́ ajé ọjọ́ tí ajé ń wá èèyàn wá ọjọ́ tí àwọn èèyàn máa ń rí ajé kó jọ ọjọ́ tí a máa ń yà sọ́tọ̀ láti máa ṣe ọdún ajé téèyàn máa gbé òkìkí àti ìyìn fún ajé ajé ò ògúngún ní sọ onísọ bòjí dákun dábọ̀ wá filé wa ṣe bùgbé láàárọ̀ tòní ò gbogbo owó ọlá tá a fi ìrìn àjò ọ̀sẹ̀ yìí máa bọ̀ lọ́dọ̀ wá kárí ná kárí lò ká má tọrọ jẹ lágbárí lẹ́dùnmarè mo wá gbàládúrà fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ mi nílé láàárọ̀ yìí àti gbogbo àwa tá a wà nílé agodo wípé kí ọ̀sẹ̀ yìí ó tó.
1: No, it can possibly be. Yes, so my people, this is not Jordan Drive. Now they listen to, so get better information. Won't give you no move an inch, but if you don't say one move, move your radio.
2: Hello, Lagos.
0: Pari, Allah no kan shoshu ta nilo on mo fun wa. Aworan eku ojumo komo araye omo lo soja. Awa ti wa si ilese ti wa bayi ise la wa. Ere Oluwa gbe mi leke Adebayo loko mi mo ki yo kaakiri ibi ti ọwọ́jà ìkànnì Jordan 105.5 FM tó ń fẹ́ dé ẹyin sókè lálala kẹ̀gẹ́ kí àwọn ará àdúgbò yín náà mọ̀ wípé àwọn ìròyìn àjá àbalẹ̀ fún ọ̀rọ̀ ìròyìn tó ń gbóná fẹ́lifẹ́lifẹ́li kò ṣe má gbọ́ ọ̀tún ìwé ìròyìn náà ló dé sí ti ìgbọ̀nyìn báyìí mo kí wa lẹ́ẹ̀kan sí pé a kò jùmọ́ àwọn ìròyìn tá a kó wá síta pọ̀ láàárọ̀ yìí a sì mọ̀ mu pé bí àwọn bàbá àtànà gẹ́gẹ́ bí wọ́n ṣe sinmiọ̀ ní kíni wé ìyẹn sínú àwọn ìwé ìròyìn ìyẹn láàárọ̀ tòní ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn guardians gẹ́gẹ́ bí ìwé ìròyìn ọ̀hún ṣe gbé ìròyìn síta òun gangan ló léwájú ìròyìn náà láàárọ̀ yìí o wọ́n ní fún ìgbáradì ètò ìdìbò ọdún 2027 wọ́n ní ọmọ ààrẹ orílẹ̀-èdè yìí ṣèyí tinubu òun náà ni wọ́n ti gbé àwọn kan kalẹ̀ tán ti yàn wọ́n ìyẹn àwọn tí wọ́n pè ní àwọn tí wọ́n pè olùpèsè èèyàn àwọn tí wọ́n lè pèsè àkójọpọ̀ èèyàn àwọn olóyìnbó máa ń pè ní mobilizer ẹ má bínú wọ́n pè é ọ wá pe orúkọ òun ní stm yóò ní wípé àwọn èèyàn tí wọ́n lè pèsè àwọn èèyàn fún èèyàn tí wọ́n lè kó nǹkan jọ a tún lè sọ wípé àwọn tó jẹ́ wípé alárinà láàrin èèyàn sí èèyàn láti kó èèyàn jọ wọ́n jẹ́ alárinà àwọn náà kí wàá níṣẹ́ wọn gangan tí wọ́n fi gbé àjọ yìí tí wọ́n jọ pé àwọn wọ̀nyí ni yóò jẹ́ alámòjútó ìpèsè ọ̀pọ̀ èèyàn bóyá àwọn olùgbé àwọn ará agbègbè àwọn ìlú ará ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní fún ìgbáradì 2027 náà ni wọ́n fi gbé àwọn wọ̀nyí kalẹ̀ pé tọ́ iṣẹ́ ti yín rèé o ẹ mọ̀ lọ sí ilé àwọn èèyàn sí ilé wọn ẹ mọ̀ sílẹ̀kùn wọn ẹ mọ̀ kanlẹ̀kùn kókókó tanu èmi ni o ẹ̀yin wo àwa ní ẹdìbò fún tinubu lọ́jọ́ 2027 wọ́n ní àwọn iṣẹ́ tí wọ́n lo ipé ìpolongo ìwíwọlé sí ilé sísílẹ̀kùn onílẹ̀kùn kẹ́ẹ̀kanlẹ̀kùn kókókó kẹ́ẹ̀ máa lọ fún ọgbẹ́ ẹni báyìí ní kẹ́ẹ̀ dìbò fún wọ́n níṣẹ́ táwọn yùn tí wọ́n gbà nù gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé fún ìgbáradì ètò ìdìbò ọdún 2027 ìyẹn inú ìwé ìròyìn guardians náà ló wà gẹ́gẹ́ bí ẹni tó wá sọ̀rọ̀ náà síta honorable engineer Bọ̀dé Ọlábísí òun náà ló so eléyìí di mímọ̀ tó sì ń rọ àwọn èèyàn pé ṣé rí ìgbésẹ̀ stm yìí eléyìí tí wọ́n wá ti ṣe ìpàdé ní town hall eléyìí tí wọ́n ní wà ní classic arena ní alágbàdo ní ìpínlẹ̀ ogun lọ́jọ́ etí friday náà ni wọ́n ṣe ìpàdé ọ̀hún níbẹ̀ náà ni wọ́n ti ní ìgbésẹ̀ yìí gangan ni yóò jẹ́ kí ìrọ̀rùn àti ìlọsíwájú àti ìmúgbòrò kó bá ìpolongo ìbò fún ààrẹ bọ́lá ahmed tinubu àti pàápàá jùlọ yóò jẹ́ kí gbogbo ẹ̀ ó rọrùn lọ́dún 2027 láti lè máa wọlé onílé síra wọn wọlé ra wọn síra wọn wọlé ra wọn síra wọn ìyẹn tí wọn ó máa ṣe ẹlẹ́m̀bẹ̀ wọn aláyẹ̀ ìwé ni family nǹkan jẹ́ ti jẹun ẹ̀dìbò fún ààrẹ lọ́dún 2027 wọ́n ní yùn òun náà wà ní ìwé ìròyìn guardians láàárọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé jáde ìyẹn sínú ìwé ìròyìn láàárọ̀ tòní wọ́n ní fún ètò ìdìbò 2027 kò náà lọ̀rọ̀ ilé náà ti jáde o obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n ṣe aya ààrẹ bọ́lá bẹ́ẹ̀ tinubu ìyẹn sẹni tolúrẹ̀mí tinubu wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ wípé iṣẹ́ rí ààrẹ orílẹ̀‐èdè yìí bọ́lá bẹ́ẹ̀ tinubu wọ́n ní wọ́n máa gbé orílẹ̀‐èdè nàìjíríà lọ sí òkè gíga sí i látàrí èròǹgbà wọn láti ṣe àwọn ohun ọ̀tun láti lè jẹ́ kí ìdàgbàsókè àti àṣeyọrí tó péye kó wà fún orílẹ̀‐èdè nàìjíríà bá a bá lè yàn wọ́n fún sáà kejì lọ́dún 2027 aya rẹ̀ náà sọ̀rọ̀ yìí ní ìlú láfíà ní ìpínlẹ̀ nasarawa níbi tí wọ́n ti ń ṣe ìpolongo ìbò ìyẹn lápá àárín gbùngbùn àríwá pẹ̀lú àwọn ọmọ ìpínlẹ̀ ọ̀hún níbẹ̀ gangan ni aya rẹ̀ ti sọ̀rọ̀ náà wípé tọ́ ẹ wo ẹ já sòótọ́ fún yín o ṣe rí ìpolongo ìbò tá à ń ṣe fún ààrẹ bọ́lá ahmed tinubu yìí ẹ má jẹ́ kí ó já sásán o ẹ já túyáyá ká túyàyà ká dìbò fún ààrẹ bọ́lá ahmed tinubu lọ́dún 2027 torí ó ní èròǹgbà dáadáa wọ́n ní pé pẹ̀lú gbogbo èròǹgbà rẹ̀ yìí ẹ dákun dábọ̀ ẹ já tuntun yàn lẹ́lẹ́kejì kó bá a báṣẹ́ rẹ̀ lọ o torí pé tó bá máa fi parí iṣẹ́ yìí wọ́n ní gbogbo ọmọ orílẹ̀-èdè pátá náà ni wọ́n gbé oríyìn fún ààrẹ bọ́lá ahmed tinubu ọ̀rọ̀ náà ló ń jáde láti ẹni tó jẹ́ àgbà nípa ìrànwọ́ fún aya rẹ̀ ní orí ọ̀rọ̀ ìròyìn ìyẹn Bùsọ́lá púpọ̀ yìí àwọn gangan náà ni wọ́n gbé ìròyìn náà jáde níbi tí àwọn ẹgbẹ́ òṣèlú apc eléyìí tí wọ́n wà jákèjádò àárín gbùngbùn apá àríwá níbẹ̀ ni wọ́n ti ń ṣe ìpàdé ìwọ́de ìpolongo ìbò eléyìí tí wọ́n ní wọ́n ṣe gẹ́gẹ́ bí ẹni tí wọ́n jẹ́ alága gbogbogbò fún àjọ fún ẹgbẹ́ òṣèlú apc oje ìyẹn nentawi itwada ti àti gómìnà ìpínlẹ̀ imo hope uzodinma àti àwọn gómìnà lápá àárín gbùngbùn àríwá gbogbo wọn náà ni wọn péjú síbi ìpolongo ìbò ọ̀hún eléyìí tó wáyé láti ṣe àtúnṣe ìlọsíwájú èròǹgbà tó dáa tí ààrẹ bọ́lá ahmed tinubu eléyìí tí wọn ní láti mú orílẹ̀-èdè nàìjíríà àti ọrọ̀ ajé wa láti lè jẹ́ kó gbòòrò sí i gẹ́gẹ́ bí ìwé ìròyìn tribune tó ṣe gbóyìn jáde láàárọ̀ ibẹ̀ gangan náà ni mo ti rí ìròyìn ọ̀hún ẹ̀bà láàárọ̀ tòní sẹ́rí ọdún 2027 tó ń bọ̀ yìí ẹjẹ́ ń sòótọ́ fún yín o tèmi bá di ààrẹ lọ́dún 2027 táyé dìbò fún mi tọ́mọ orílẹ̀-èdè nàìjíríà tẹ̀ka tí wọ́n sì kéde wípé tọ́ ẹni tó jáwé olúborí èmi gangan ni ẹ má jẹ tàn yín mi nílò ju ọdún mẹ́rin lọ pẹ̀lú gbogbo àwọn nǹkan tí mo kó sọ́kàn àti tí mo kó sọ́wọ́ pé mo fẹ́ ṣe fún orílẹ̀-èdè nàìjíríà tó sì jẹ́ wípé àǹfààní nígbàgbẹ́ tí ayé ò fi parẹ́ tàlẹ́ tó ń sọ̀rọ̀ ọmọ òye nínú ẹgbẹ́ òṣèlú apm ìyẹn àwọn ẹgbẹ́ onípákí tí wọ́n jẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ìyẹn ṣèyí mákindé àwọn náà ni wọ́n sọ eléyìí di mímọ̀ wípé ṣé rí o ọdún mẹ́rin ni kò ní já létí ní bá di ààrẹ lọ́dún 2027 ọdún.
2: Welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
3: the voices you need at work all day, every day till payday are here on Jordan 105.5 FM.
4: I don't lie when I say
0: mẹ́rin ni màálù ṣèlú sọ̀rọ̀ ìyẹn ní apá àríwá lọ́hùn níbi tí wọ́n ti ṣe ìpàdé ní ìlú yọ́là ní ìpínlẹ̀ adamawa níbẹ̀ gangan ni wọ́n ti wá rọ gbogbo àwọn alátìlẹyìn wọn àti gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ti ń bọ̀ o ṣùgbọ́n ẹ ṣe kíni tẹ́rì ẹ dìbò fún mi kó jẹ́ wípé ìṣèjọba tí mò ń gbé bọ̀ ìṣèjọba tó jẹ́ wípé ìṣèjọba ọ̀tún ni o ohun tí kò ṣẹlẹ̀ lórílẹ̀-èdè nàìjíríà ó máa ṣẹlẹ̀ torí pé a gbúdọ̀ gbé orílẹ̀-èdè nàìjíríà yìí a gbúdọ̀ gbé lọ síbi gíga wọn wá ṣe ní àlàyé wípé gbogbo kùdìẹ̀kudiẹ eléyìí tí a bá ń dojúkọ òun náà ni àwọn ṣe tán báyìí láti ṣe láàrin ọdún mẹ́rin tí ọmọ orílẹ̀-èdè nàìjíríà ò sì ní gbàgbé àwọn gẹ́gẹ́ bí ààrẹ tó ṣiṣẹ́ takuntakun lọ́dún mẹ́rin ṣèyí mákindé ọmọye ní ẹgbẹ́ òṣèlú onípákí apm àwọn náà ná sí eléyìí di mímọ̀ láàárọ̀ tòní. À ń tẹ̀síwájú nínú ọ̀túnúwé ìròyìn níléeṣẹ́ Jordan 105.5 FM gẹ́gẹ́ bí a ṣe ń kó àwọn ìròyìn ọ̀hún jáde kẹ̀tíkẹ̀tíkẹ̀tí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ní fún ìgbáradì ọdún 2027 ẹ̀mọ́.
2: Your favorite tunes are just a click away.
5: You feel it?
2: Jordan FM.
6: Listen now and turn up.
2: Station with a voice for entrepreneurs.
5: get on the train. Follow us on social media. Facebook, Jordan105.5FM. Twitter, Jordan105FM. Instagram, Jordan105FM Lagos. Listen on the go at www.jordan105fm.com. Value, innovation, radio has never been this exciting. This is Jordan 105.
6: Good morning, Lagos.
5: FM.
6: Welcome to the Jordan Breakfast Show. And today,
0: what is that? Ungagalayan, Namu, Tio Je, Amubale Bola Umi, Tinshi, and Tio Je Moye Gagan, Nibat, Bola Umi, Bajadi for Gomina, one day, the Jaja, Baka Jero, one Jaria, one Majedi, one year, Ni, Bagoni, one year, one year, one year, Wako, Pelio, your day, Buteo Go, one day, you pay Okoye, Awako, Tiki, Wako, Tiki, Lazibenti, you. Wọ́n ní ìjàmbá kan kò ní ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní ọkọ̀ ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní ojú ọwọ́ àwọn méjèèjì yóò. Wọ́n ní ṣe rí gẹ́gẹ́ bí Akinso ṣe wá sọ. Ó ní Adéojú òun ló jẹ́ wípé ó wá láti Òfíkì ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní òkè Ògùn. Gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ọmọ bíbí ibẹ̀ wọ́n ní ìpínlẹ̀ Ọ̀hún. Wọ́n ní ibẹ̀ gangan ló ti wá o. Wọ́n wá tẹ̀síwájú. Wọ́n ní òun gangan ni Aliyan. Wọ́n ní ọmọ ọba Adéojú Adémọ́lá Emmanuel. Wọ́n ní òun gangan náà láyàn o. Ẹni tó wá láti Àsìbò ìjọba ìbílẹ̀ Àsìbò ní Òfíkì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní òkè Ògùn lọ́hùn. Wọ́n ní ibẹ̀ gangan náà ló ti wá. Kódà
7: hey everybody, this is the Sweet and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly.
0: Ọkọ̀ ojú orí bàbá ìsíbẹ̀ ẹni ọdún mẹ́ta.
1: Yes, so my people, this is not Jordan Drive, and I dey listen to, so we'll get better information.
0: Ó dín ní àádọ́rùn-ún àbàbà ìwé ìròyìn jáde tí wọ́n sì ṣe ní àlàyé pé PDP ìyẹn ọmọ Yòmbẹ̀ òun náà ni Adéojú gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé jáde. Daily Post náà lẹ́ẹ̀ ti bá ìròyìn ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ tòní. Wọ́n ní ọwọ́ ọlọ́pàá ti ba àwọn méjì kan ní ìpínlẹ̀ Jigawa o. Látàrí tó yẹ pé iṣẹ́ táwọn èèyàn láàyò ni wípé gbogbo iná tó yẹ kí àwọn èèyàn máa fi ríran lójú pópó wọ́n ní gbogbo ẹ̀ ni wọ́n ti bàjẹ́ tí wọ́n ti yọ dànù. Wọ́n yọ wọn wá yọ dànù pé wọ́n yọ wọn lọ sọ́nù. Wọ́n ní wọ́n ń yọ gbogbo àwọn iná ojú pópó ilé ìtamọ̀ sí street lights àwọn transformer àti àwọn ẹ̀rọ gbòǹgbò amúnáwá ilé tí ń bẹ láwọn agbègbè àwọn èèyàn. Wọ́n ní àwọn méjì tọwọ́ báyìí ló jẹ́ pé iṣẹ́ tó yàn láàyò ni o. Gẹ́gẹ́ bí àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Jigawa gẹ́gẹ́ bí ohun tí wọ́n ṣe ní àlàyé fún ìwé ìròyìn Punch. Wọ́n ní àwọn afurasí méjèèjì yìí òun ló jẹ́ pé iṣẹ́ láabi ilé tí wọ́n ti fi ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ nípa ọ̀rọ̀ iná ojú pópó àti àwọn iná transformer ilé tí ń mú iná agbára wá fún àwọn èèyàn ní ìjọba ìbílẹ̀ Aoyu ìyẹn ní ìlú kan tí wọ́n pè ní Guaramu. Wọ́n ní iṣẹ́ rí àwọn méjèèjì gangan náà lọ́wọ́ wá bá o. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ń ṣàlàyé fún àwọn akọ̀ròyìn ní ìlú Dùsè ní tó jẹ́ olúlu ìpínlẹ̀ ọ̀hún ní ọjọ́ Àìkú Sunday. Òun náà ni agbẹnusọ ọlọ́pàá ìyẹn Ṣáìṣù Adam òun náà ló wá ń ṣàlàyé pé ṣé rí ọwọ́ ti ba àwọn afurasí méjèèjì yìí tó sì jẹ́ wípé àwọn ò fojú wọn.
6: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
3: the voices you need at work all day, every day till payday are here on Jordan 105.5.
0: Ba ilé ẹjọ́ o. Wọ́n ní ojú wọn ó ba ilé ẹjọ́. Àwọn afurasí yìí náà ni wọ́n pe orúkọ ìkan ìwé ìròyìn láàárọ̀ tòní. Wọ́n ní ọwọ́ ọlọ́pàá tún tẹ àwọn adigunjalè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Látàrí ohun tí àwọn àjọ ọlọ́pàá ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ṣe ní àlàyé. Wọ́n ní afurasí adigunjalè mẹ́ta òun náà ló jẹ́ pé wọ́n bá ìbọn ìléwọ́ eléyìí tó jẹ́ ti ìbílẹ̀ wọ́n bá lọ́wọ́ wọn àti àwọn tààbọn eléyìí tí ó jẹ́ wípé wọ́n bá lọ́wọ́ wọn náà àti ọkọ̀ alùpùpù eléyìí tí wọ́n fi ń ṣe ìdigunjalè ní agbègbè Suman Junction tí ó wà níbi roundabout nílùú Ìbàdàn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní ọwọ́ ba àwọn afurasí náà látọjọ́ bọ náà ni ọwọ́ ti bà wọ́n tí ṣe ọjọ́ kẹjọ nínú oṣù kẹwàá tá a wà yìí. Gẹ́gẹ́ bí àwọn àjọ ọlọ́pàá tí wọ́n wà ní Oníyọ̀lé Division gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn gangan náà ni wọ́n gbé ìgbésẹ̀ náà láti mú àwọn adigunjalè ọ̀hún tí wọ́n ti ń da agbègbè náà rò nígbà tí ọ̀rọ̀ yìí wá jáde lánàá ní àná tí ń ṣe ọjọ́ Àìkú Sunday láti ẹnu iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ti ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Níbẹ̀ gangan náà ti wá ni àwọn ọlọ́pàá tí wọ́n rìn ìrìn àjò láti ṣètò ààbò káàkiri tùgbùdòrò ìlú ìbàdàn òun náà ni wọ́n yúrin pàdé àwọn ara adigunjalè ọ̀hún o tí wọ́n sì jọ gbéná wojú ara wọn kó tó di pé ọwọ́ ba àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún ọkọ̀ kọ wọn sínú ìwé ìròyìn orúkọ kan ni wọ́n jẹ́ Sunday Ọbáṣọlá ẹni ọdún 29 ni 29 years Káyọ̀dé Bámikọ́lé ìlọ́pọ̀ orúkọ kejì ẹni ọdún 28 years àti dúró gbèrè Ayọ̀bámi ẹni ọdún 23 23 years wọ́n ní ọwọ́ ti ba àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ò gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé jáde ìròyìn pọ̀ ti bá ìròyìn ọ̀hún rẹ̀ kẹsì gba chẹ́ńjì rẹ̀ nínú ìwé ìròyìn náà láàárọ̀ tòní. Wọ́n ní àwọn àjọ tí wọ́n jẹ́ akọ̀ròyìn ní obìnrin èyí tí wọ́n pè ní NAWJ NAWJ ni wọ́n pè wọ́n NAWJ ò ní wọ́n pè wọ́n o eléyìí tí wọ́n ní àwọn ẹ̀ka obìnrin eléyìí tí wọ́n.
8: Awesome talk
0: every day. Ni ẹjẹ́ ń pè ní ìbòbọ́ ṣe kọ́ Nigeria Association of Women Journalists. Ẹ̀hún ni wọ́n ti jáde tí wọ́n ti pe ìjọba àpapọ̀ pé tọ́ ìjọba àpapọ̀ ẹ̀yin adarí ìjọba ìbílẹ̀ ẹ̀yin lọ́balọ́ba ẹ̀yin ẹlẹ́sìn ẹ̀yin òbí ẹ̀yin alágbàtọ́ ẹ̀yin oníṣẹ́ àdáni wọ́n ní wọ́n gbé gbogbo àwọn lẹ́nu lọ́rọ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun kí ni wọ́n ń pè wọ́n fún wọ́n ní tọ́ ṣe rí àwa tá a jẹ́ obìnrin tá a tún jẹ́ oníròyìn òun náà là ń pè yín o ẹ dákun ẹ jẹ́ ká túbọ̀ gbé ìgbélárugẹ láti kó owó sí àwọn ẹ̀ka ẹ̀kọ́ fún àwọn ọmọ obìnrin ẹ jẹ́ ká fún wọn ká ró wọn lágbára o nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ ìlera àti láti lè máa dáàbò bò wọ́n pàápàá jùlọ gbogbo àwọn ọmọ obìnrin wa pátápátá o wọ́n ní àwọn obìnrin oníròyìn yìí náà ni wọ́n jáde o tí wọ́n sì rọ gbogbo àwọn lẹ́nu lọ́rọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ṣe rí ẹ dákun dábọ̀ nígbà tá à ń ṣe ayẹyẹ àyájọ́ àwọn ọmọ obìnrin eléyìí tí wọ́n ṣe tọdún 2026 eléyìí tí wọ́n ní àwọn tí wọ́n pe àkórí rẹ̀ ní ìran àwọn obìnrin ò ní wọ́n pe o wípé ìran àwọn obìnrin àti ọjọ́ ọ̀la wọn ò ní wọ́n pe àkórí rẹ̀ wọ́n wá ń rọ gbogbo àwọn èèyàn pé àwọn ọ̀nà tí àwọn nílò láti lè ṣe àtìlẹyìn fún àwọn ọmọbìnrin tí ìgbé ayé wọn ò fi ní rí jálajàla tí wọn ò fi ní máa gbégbé ayé tí òun wọ́n táwọn ẹ̀gbọ́n àdúgbò tí wọn ò ní fi ba ayé àwọn ọmọ náà jẹ́ ò ní pé kéèyàn fún wọn ní ẹ̀kọ́ tó péye o àti ìlera tó péye ipé gbogbo ẹ̀ka ìlera àwọn nǹkan tí wọ́n bá lè ṣe láti fi ran àwọn ọmọdébìnrin lọ́wọ́ ò ní kí wọ́n máa ṣe fún wọn ọ wá rọ gbogbo àwọn òbí wípé kí wọ́n rí dájú wípé wọ́n ń ṣe àtìlẹyìn àti ìmójútó tó péye fún àwọn ọmọ wọn obìnrin pé kí wọ́n má fà wọ́n lé ẹnikẹ́ni eléyìí tí wọn ò bá ti ní ìgbàgbọ́ nínú rẹ̀ kán má fà wọ́n lé lọ́wọ́ o torí pé ohun ẹlẹgẹ́ náà ni àwọn obìnrin jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ṣe ń jáde láti ẹni tó jẹ́ alága fún àwọn àjọ ọ̀hún Abisola Ariwodola àti akọ̀wé wọn ìyẹn Olúwarántí Ọ̀jẹ́wùnmí àwọn náà ni wọ́n sọ eléyìí di mímọ̀ ní ànájọ́ Àìkú Sunday tí wọ́n sì rọ gbogbo àwọn lẹ́nu lọ́rọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ńbẹ nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí ẹ̀bà ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ yìí. ẹ má máa ṣèkọlù sí Peter Obi mọ́ èyí ò dáa ẹ má sọ̀rọ̀ kùbákùgbé sí Peter Obi bẹ́ẹ̀ ni ẹ rí gbogbo àwọn nǹkan tó lè mú ìwà wàhálà wá ẹ má ṣe sí Peter Obi ẹ má ṣe sí ẹ fi arákùnrin ìlọ́rùn lẹ́ àtàlẹ́ tó ń sọ̀rọ̀ àgbà òjíṣẹ́ ọlọ́run ti ìjọ agnican kan tí náà ni wọ́n sọ̀rọ̀ yóò ẹni tí wọ́n pe orúkọ wọn ní bishop geoffrey ibiagbuchi òun náà ló ń sọ̀rọ̀ wípé ẹyin olóṣèlú ẹ̀yà adarí òṣìlú ní apá south east wá ń bí ẹ dákun ẹ má ṣe sọ̀rọ̀ kùbákùgbé sí ẹni tó jẹ́ ọmọye inú ẹgbẹ́ òṣèlú ndc ìyẹn nigeria democratic congress tó jẹ́ ọmọye fún wọn gẹ́gẹ́ bí ààrẹ wọn fún ìgbáradì ọdún 2027 ìyẹn ọ̀gbẹ́ni peter obi wọn ní bàbá yìí bishop ibiagbuchi òun náà ló ń sọ̀rọ̀ lánàá wípé tọ́ ẹ dákun ẹ jọ ẹ jẹ́ àfi peter obi lọ́rùn lẹ́ o ẹ jẹ́ kí peter obi kó sọ ọ̀rọ̀ nípa ìran tó ní fún orílẹ̀-èdè nàìjíríà àti apá south east wa ń bí wọ́n ní ẹ̀yin adarí ẹ̀yin ní kẹ́ ẹ gbárùkù tí wọ́n ní ọmọ wa ni wọ́n ní ọmọ ẹni òṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì wọ́n ní àgbà wòlíì náà ló ń sọ̀rọ̀ wípé tọ̀ ẹ jẹ́ ń béèrè ìbéèrè kan lọ́wọ́ yín o nígbà tẹ́ wá ń lépa peter obi báyìí peter obi ń lékun sí yín ẹ̀ ń lójò sí gbogbo ọ̀nà lẹ fi ń sọ̀rọ̀ sí àwọn ọ̀rọ̀ kùbákùgbé òun náà lẹ ń gbé jáde nípa ọ̀rọ̀ peter obi wọ́n ní kí lẹ fẹ́ géèmì ńbẹ̀ kí ni àtìmẹ́ẹ̀tì yín lórí wípé tẹ́ ẹ bá ń fẹ́ ba ti peter obi jẹ́ wọ́n ní ẹ yéé ṣe léyìí mọ́ wọ́n ní èyí kì í ṣe ohun tó da rada o won ni asesile on labo wa ba o won ni gbogbo nbe ba se on na le gba o gege bi ojise olorun abi alaye bishop igbe obuchi gege bi won se se ni alaye sinu wewe ileli pose laaro to ni e ba iyun na ninu weroyin laaro yi atiku abubakar baba soro o inu wewe ileli pose na ni baba ti pe gbajare sita o kini won so baba ni e wo seri fin won ti ya won meji kan si adari ajo inec o tinubu igbese to gbe yi yo ma lo bayi ani to je omoye ni ejo selu adc african democratic congress ati to ti igba kan je igbageja re lorilede yi atiku abubakar awon na ni won ti soro won ti soro ngba won lori bi won se yan awon meji ti won je omo yoruba ototo gege bi awon ti yo mo dari awon ajo ti won ri si oro eto idibo lolede nigeria ya ajo inec atiku lo gboro na jade o lanojo aiku latejo agbenuso won iyen frank saibu on gangan na lo wa soro wipe ki won wa salaye idi ti won fi le yan eyan meji ti won je elede kan na itojo omo yoruba won ni won yan arabirin oluyemi titilayo ati adeyemi sohunmi pelu kita okay arabirin oluyemi titilayo adeyemi sohunmi oruko won logun dohun ati dokita lawrence bayode won ni awon won yi gangan ni won je bi ori fun ajo ohun latari bi won se ma moju to bi kaadi idibo ati awon isagoso ajo inec bo se lo ninu eto idibo 2027 ati ko wa ni ke wa yan awon yoruba meji si awon eka baun iro e saraye idi te fi yan won fun wa o bi be ko awon tun jade a soro ati ku wa ni are bola metinubu won ni ko ye ko o ye ko yowo ko yese kuro lori oro wi pe boya o ti e fe ma tun dasi oro ileka bo fe ma yan awon kan bo yan awon kan to je gbo ni je nje zelo ti sumo wa tan won ni ta ti fe lo dibo bayi e wo wa le wa yan awon meji to je omo yoruba o ni eleyi o da o o ni eleyi o da o won ni ko n se ohun to gboju mu rara ni o ati lo lo soro goda e wa n yo awon oro kan jade ti ko fe ye mi governor mi sugbon eyin le be understand awon oro na e lo gba iwe iroyin daily post mu e ba nbe bojori net na le ti mu e lo ka iwe iroyin ohun nbe e ba ni ekunre laaro toni ko se eyan to ni iriri to mi ninu awon ta jo ndije sipo gomina ni ipinle kwara danladi oludije ninu egbe oselu apc ohun na lo se leyi o oludije sipo gomina ni ipinle kwara legbe oselu all progressive congress yen egbe onigbale saliu yakubu danladi o ti so pe ko ti oludije kankan to ni iriri to ohun ninu gbogbo awon ti won jo ndije sipo na o danladi so eyi lasiko to n kopa níbi ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn lórí èròngbà rẹ̀ láti dupò gómìnà ìpínlẹ̀ kwara níbi ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ danladi náà ló wá ń fèsì sí ẹ̀sùn pé gómìnà ìpínlẹ̀ kwara abdulrahman abdulrasaq ló fa òun kalẹ̀ gẹ́gẹ́ bí olùdíje láti rọ́pò rẹ̀ nígbà tí sáà rẹ̀ bá parí lọ́dún tó ń bọ̀ ó sọ pé kì í ṣe pé gómìnà ló fa òun kalẹ̀ àti pé òun kójú òṣùwọ̀n láti tukọ̀ ìpínlẹ̀ kwara bí ó bá ní tó òun bá ní àǹfààní láti di gómìnà níbi ètò ìdìbò tó ń bọ̀ ó ní òun kájú òṣùwọ̀n ó ní mo kájú ẹ̀ mo káàtó ó wá ṣàlàyé pé ìrírí òun gẹ́gẹ́ bí olórí ilé aṣòfin ìpínlẹ̀ kwara láti ọdún méje sẹ́yìn tí ó ti fún òun ní ọgbọ́n àti òye tí òun nílò láti fi ṣe ìṣèjọba gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ kwara ó ní ẹwù tí mi ìbá kájú òṣùwọ̀n tó àwọn ọ̀rẹ́ mi àwọn akẹgbẹ́ mi 23 eléyìí tí mo jẹ́ olórí wọn láti ọdún méje ni wọ́n máa ti yọ mí nípò wọn ò tiẹ̀ ní tì mí lẹ́yìn ó ní fún èèyàn kan láti ṣàkóso ẹ̀ka aṣòfin fún bí ọdún méje àti ààbọ̀ tàbí ìfàǹfà kankan ó túmọ̀ sí pé onítọ̀hún dángájá ni danladi iwájú tẹ̀síwájú wípé nígbà tí àwọn èèyàn bá ń sọ̀rọ̀ nípa pípọ̀ ju owó ó ní ṣe ni ó máa ń ṣe ó jẹ́ ohun ìyàlẹ́nu eléyìí tó máa ń ṣẹlẹ̀ sí òun ó ní ṣùgbọ́n ìṣàkóso ìlú tàbí lórí ìmọ̀ ẹ̀kọ́ ó ní ẹ̀fínlẹ̀ fóun ó ní gbogbo àwọn tí àwọn dán dupò gómìnà tí wọ́n jáde nínú àwọn ẹgbẹ́ òṣèlú tógun ó ní kò sí ti ó ní ìrírí tóun tó sì ní ìmọ̀ tóun ìbíkọ́ danladi olùdíje sí ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú apc ní ìpínlẹ̀ kwara fún ètò ìdìbò tó ń bọ̀ òun náà ló sọ iléèdì mímọ̀ láàárọ̀ tòní ẹ lọ gba chéńjì rẹ̀ kẹsẹ̀ díẹ̀ ń bẹ̀ ẹ bà á láàárọ̀ tòní. Nàìjíríà orílẹ̀-èdè mi I love you so much mo nífẹ̀ rẹ tọkàntọkàn orílẹ̀-èdè wa Nàìjíríà Nàìjíríà ìlú wa ọlọ́lá Nàìjíríà orílẹ̀-èdè mi ni lágbára ọlọ́run kò ní bàjẹ́. Wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà máa dàbí orílẹ̀-èdè Amẹ́ríkà o, yóò dàbí orílẹ̀-èdè England o, tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá lè parí gbogbo èròǹgbà rẹ̀ tó ní lọ́kàn láti ṣe lórílẹ̀-èdè yìí o, wọ́n ní bíi Amẹ́ríkà làá ṣe rí o, bẹ́ẹ̀ á sì dàbí orílẹ̀-èdè England. Wọ́n ní àwọn orílẹ̀-èdè méjì tí wọ́n sọ yìí, wọ́n ní àwọn méjèèjì o ni a máa fi wù pé ó dà pé orílẹ̀-èdè Nàìjíríà náà Amẹ́ríkà ò dá tó wa. Talent tó ń sọ̀rọ̀ yìí èpébolo òun náà ló ń sọ̀rọ̀ eléyìí mímọ̀ láàárọ̀ tó dé o. Ẹ̀wá rẹ̀ rìn ṣé ìròyìn ó fọ́ ni kò fọ́ ni á dàbí orílẹ̀-èdè Amẹ́ríkà lágbára ó dẹ̀ ti ń súnmọ́. Gómìnà ìpínlẹ̀ Edo Monday Èpébolo òun náà ló sọ èròǹgbà rẹ̀ pẹ̀lú ìgboyà wípé wo ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó máa ní agbára débi wípé àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà ìlú England wọ́n máa gbẹ́rí fún orílẹ̀-èdè Nàìjíríà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí bàbá báyìí lè parí ìṣàkóso ilé tí wọ́n ń ṣe àti èròǹgbà wọn láti yí ìpinnu ọrọ̀ ajé orílẹ̀-èdè padà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe bọ̀. Wọ́n ní ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni wọ́n ní ewúro adùnní máa ń gbẹ̀yìn rẹ̀. Èpébolo ni ẹ wo ọ̀rọ̀ yìí náà ní jáde lẹ́nu rẹ̀ nínú fọ́nrán fídíò kan ilé tó lu orí ẹ̀rọ ayélujára pa níbi tó ti ń sọ fún àwọn alátìlẹyìn àti àwọn tí wọ́n jẹ́ olùjáde fún àtìlẹyìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti èròǹgbà wípé ọ̀tọ̀ wọ́n dá owó ìrànwọ́ orí epo padà wọn ò dá owó ìrànwọ́ orí epo padà nígbà tó ń jẹ́ bí àríyànjiyàn ó ní ṣe rí dídá owó ìrànwọ́ orí epo padà ó ní kò ní ṣe pẹ̀lú ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó ń lọ lọ́wọ́ yìí ó ní ṣe rí ààrẹ ó ní ààrẹ ní àwọn àfojúsùn kan tó jẹ́ pé nígbàtí ààrẹ bá máa parí gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe tán tí wọ́n nílé ọkàn láti rìfọ́ọ̀mù yẹn rìfọ́ọ̀mù wọn tán ní láti fún ọrọ̀ ajé wa ó ní ẹmẹ́jẹ̀ntọ̀ yìí ó ní ṣẹ̀rẹ̀ Amẹ́ríkà wọ́n máa bẹ̀rí fún Nàìjíríà ni England wọ́n máa bẹ̀rí fún Nàìjíríà ni gómìnà ìpínlẹ̀ Edo òun náà ló sọ eléyìí di mímọ̀ ìyẹn Monday Èpébolo kódà ìròyìn ọ̀hún pọ̀ ṣùgbọ́n kókó ohun tó sọ jù náà ni wípé Nigeria will be like US England èbó náà fi kọ́ ẹ lọ ka jẹ́ ìròyìn náà nínú ìwé ìròyìn Nigerian Tribune ẹ bá ń bẹ̀. Àjọ elétò ìdìbò orílẹ̀-èdè wa Nigeria INEC wọ́n ní wọ́n ti gbé ẹ̀kúnrẹ́rẹ́ orúkọ àwọn olùdíje sípò òṣèlú tí yóò kópa nínú ètò ìdìbò ọdún 2027 síta gbogbo wọn báyìí wọ́n ti gbé jáde báyìí o nínú ẹ̀kúnrẹ́rẹ́ orúkọ tí INEC fi síta ni wọ́n ti yọ àwọn olùdíje ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan káàkiri ìpínlẹ̀ tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Gombe Kano ìpínlẹ̀ mẹ́tàlélógún mìíràn ni àjọ INEC ti yọ orúkọ àwọn olùdíje tó ṣe pàtàkì níbẹ̀ o. Láti ìgbà tí INEC sì ti kéde àwọn orúkọ wọ̀nyí ni onírúurú awuyewuye àti àríyànjiyàn ti ń jẹyọ o pẹ̀lú bí àwọn olùdíje àti ẹgbẹ́ òṣèlú ṣe ń fẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú APC pé wọ́n lọ́wọ́ nínú ìgbésẹ̀ eléyìí tí INEC gbé. Lára àwọn olùdíje tí INEC yọ orúkọ wọn ni mínísítà fẹ́tọ̀ ìkànsíra ẹni tẹ́lẹ̀ ìyẹn Issa Pantami Ladi Adébutu ti ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ògùn tó fi mọ́ Aminu Guazo olùdíje lẹ́gbẹ́ òṣèlú NDC àti àwọn mìíràn nígbàtí ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ògùn fẹ̀sùn kan APC wípé wọ́n lọ́wọ́ nídìí bí INEC ṣe yọ orúkọ Ladi Adébutu àwọn ọmọ ẹ̀yìn Pantami àwọn náà sọ tiwọn o kódà wọ́n ní kété tí INEC ti fi orúkọ àwọn olùdíje wọ̀nyí síta ní àwọn ọmọ ẹ̀yìn wọn ni wọ́n ti ń fò fáyọ̀ ni wọ́n ti ń fò fún pé àwọn kú oríire o oríire ńlá nu ìyẹn ẹgbẹ́ òṣèlú APC àti pé àṣeyọrí ìbò tí ó dájú ó ti wà fún àwọn nínú ètò ìdìbò ọdún 2027 lára àwọn olùdíje sípò ààrẹ eléyìí tí INEC fi orúkọ wọn síta ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ olùdíje lẹ́gbẹ́ òṣèlú APC Atiku Abubakar olùdíje ẹgbẹ́ òṣèlú ADC Peter Obi olùdíje lẹ́gbẹ́ òṣèlú NDC Ọmọyẹlé Sowore olùdíje lẹ́gbẹ́ òṣèlú AAC àti Ṣèyí Mákindé olùdíje lẹ́gbẹ́ òṣèlú APM ni àwọn onípákí o tẹ́ pé àmọ́ ní gàrí gan ni lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní àwọn olùdíje mìíràn tí INEC kéde ni wọ́n wá láti àwọn ìpínlẹ̀ mẹ́rìndínlọ́gbọ̀n bíi Abia Adamawa Akwa Ibom Bauchi Benue Borno Cross River Ebonyi Enugu Gombe Jigawa Kaduna àti Kano kódà wọ́n tún lẹ́kùnrẹ́rẹ́ lẹ́jọ̀wọ́n tí wọ́n sì ń korúkọ wọn síbẹ̀ ṣùgbọ́n àsìkò òfin bẹ́ẹ̀ gbà wá mọ́ o ẹ lọ gba change ìròyìn náà ń bẹ̀ o ẹ bá ní ẹ̀kúnrẹ́rẹ́ làárọ̀ yìí o ẹ wò ẹ jẹ́ mú ìròyìn eléyìí wọ́n ní ẹranko tí wọ́n ń pè ní tiger ẹkùn ó mà ṣiṣẹ́ láabi kan fún èèyàn kan níbo ló ti ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan wọ́n ní iṣẹ́ rí tiger yìí òun náà ló jẹ́ pé ó gbẹ̀mí lọ́rùn ọkùnrin kan níbi tí wọ́n ti lọ gbafẹ́ o àwọn tí wọ́n máa ń lọ káàkiri ilé àwọn ẹranko zoo abi gele ma npele igbo won ni ibi to ti joko bayi oni tiger ohun lo ti ra mu lorun won lo gbe mi arakunrin ohun orilede ibo lo ti sele South Africa e bayi na ninu we royin laaro toni won ni arabirin kan na South Africa na lo na ti wa won ni won ti fi sewon ogun odun latari wepe o pa awon omo omo re meta grandchildren sebi awon omo na ni grandchildren awon e meta grandma gile de se be awon sa ni ile ejo South Africa ti ni ko lo gba pe odun ogun odun ni ogba tun se iyi na wa ninu we royin laaro toni e je lo sojopo awon eyan tin po wa e je lo sojopo won ni eri beru bojo ni awon banditi ni won fi se ikolu si awon apa bi kan ni orilede Nigeria to je pe erun ba awon eyan pe sa jade dibo bayi lo 2027 won ni eleyi o na fa iberu bojo fun opopolopo omo orilede Nigeria bayi ile ti o je ohun to nko mi to nko won lominu wa ninu weroyin Daily Post laaro yi awon ba awon afurasi merin ti won si gba ti won ni won ji oko meta ni ipinle Kano awon ti ba won sa won ni afurasi awon militia ni won pe won ni ipinle Plateau won ni won pa malu merin ototo kilo te pa malu ma lo je oko won ni sugbe lo karo yi na lekun rere owo e je village erun ni lede sibi ma sojo pe ma bi na ara le won ni awo ajo LDLA awon ti won ri ti egbogbo lo lele de Nigeria owo won ba iya kan ele ti ojo ri re je omo dun meta o le ni 83 years 80 odun meta ni 80 83 years iya agbalagba won ba egbogbo ororo lowo won ni owo ti ba bi awon Colorado won ni egbogbo ororo ohun won gbe lo sori de South Africa ni sugbon won ti ba iya 09063352 Elege to ma munu eh eh owo tun ti baba oda elege aro 09063352 eka aro ma
9: MC aro
0: present sir
9: ojo mi ti re
0: ami o
9: iye bi aje awa de de won
0: ami
9: iye bi mi ga mi la la so la ti ti o ta
0: eka bo sir
9: eh ti mi fe pe kenu la re ni onu opodolo
0: yes sir Ekun bi ariwo yen oruko yin ati bi de tin po wa. Ya oruko yin o.
10: Ajemara izume.
0: O ya ngbo yin.
10: Ekun bi ariwo yen oruko yin nu.
0: Mhm.
10: Oruko ego oruko yin ni Ekun bi oro.
0: Oruko to da.
10: Oruko oro da. Ewo ko to so lenu. Se mo bi ari governor ma so ni e. Ewo bi ari ya se ri. O ya ni odun ari bi ada bi America.
0: Mhm.
10: E bi je ba ta se yi. Ere keji. E do ni ko ma se bre ni meni be. Yeji dana, but they ma se adverse bi bere ati mama. Odun won godi to, ko fun elomi ko ma je president. Ah mo ya tara ri am, but odun meje o ti ko yi sa.
0: Oda.
10: Oda mo.
0: Ase, ajoba lati tu be. Oruko, ko so oruko ti o da o. Ah, oruko to da ni o. E pe Monday, pe bo abi Monday na ni, Monday ni, ajo aje, elo e ka ro.
10: E ka ro.
0: Yes sir.
10: Akoju ma ku sha na o.
0: Awa ni yes sir.
10: Adupe Ọlọrun pe akojo bere ose laaro yi. Ọlọrun ja kunle anyo.
0: Ami sir.
10: Alaja ti anyo baba won bo isla to gijo.
0: E ka bo sir.
10: Ọlọrun se yi ma se de oni odun merin lo won lo. Ko le ri ti won fili odun merin kan pe fun wa.
0: Mm.
10: Ki gbogbo won tenu ko fun ra won fi si odun merin merin won ma lo. Ko ma lo ayin pe ojo se lu kan. Ko ma lo fun wa. Ko le se se state re si. Se to abo re ti ogorege. Don so pe ayin ta ba di go fun odun merin lo fe lo. Ọ̀rọ̀ lẹ́sẹ̀lú ni mo fi hàn ẹ́lẹ̀. Tí máa fẹ́ kọ́ ni àwọn mẹ́ta tí wọ́n mú ọmọ 23 years, 27 years, 29 years, tẹri tó bá jẹ pé ètò ẹka àdájọ ọ̀nà wa nàìjíríà tó bá ṣe déédéé bí a ṣe mú wọn tí wọn bá ń gbé wọn lọ́wọ́ kọ̀ọ̀kan àbẹ́sẹ̀ kọ̀ọ̀kan wọn ò ní débẹ̀ mà
0: tẹri
10: ẹnìkan tó súnmọ́ mi dáadáa ó ní opportunity ọ̀dọ̀ iṣẹ́ ìlú òyìnbó nígbà tó jáde níbẹ̀ wọn gbé lápá kan fún ọ̀rẹ́ ẹ̀lú fíìmù ní fòsì ní òkun kọ̀ wá sí nàìjíríà mà so ọ̀rẹ́ mi jù bẹ́ẹ̀ lọ
0: ọmọ
10: tàbí ọ̀tọ̀ fún wa ni o.
0: Wọ́n lọ́wọ́ gé wọn lápá kan gé wọn lẹ́sẹ̀ kan àwọn tó gbèrò fẹ́ lọ di gbéjáde gan-an nílé ìṣe mọ́ ẹlẹ́kàárọ̀.
10: mc
0: president sir.
10: ẹ kú akókò ló látàárọ̀.
0: ó lágbára bàá mi.
10: ọ̀gbẹ́ni benjamin láti ju station.
0: ẹ káàbọ̀ sá.
10: ìdí ìfẹ́ dá sí ibẹ̀ òun ni wá sí ọ̀gbẹ́ni anglican priest.
0: ẹ bàbá.
10: Tó ní pé wọ́n sọ̀rọ̀ sí òbí wọ́n sọ̀rọ̀ wọ́n ṣẹ́ ní àwùjọ èbí kò mọ ilé tí òbí ń sọ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu president orílẹ̀-èdè Nàìjíríà tó ń sọ̀tọ̀ kú sọ tó ń sọ̀rọ̀ tí òrò kùbá kù gbé sí bàbá bàbá jẹ́ nìkan tó jẹ́ pé ó jẹ́ nìkan tó jẹ́ pé ó gba gbogbo ẹ̀ mọ́ra ni ó yẹ àwọn tó ń lọ bó ti kó nínú gbogbo wọn pọ̀ ìgbọ́ àtẹ̀yìn àwọn adájọ́ wa ní ká bá wa bẹ̀ gbogbo àwọn tó ń mú tán jalè tó ń gbé kébù tán déédéé bẹ́ẹ̀ náà lọ́dọ̀ wa bí yìí náà wọ́n gbé kébù kan sọ́mọ́ bàbá rẹ̀ gbogbo ṣe ń sọ̀rọ̀ ẹ̀mí àdúgbò tí mo wà.
0: ó lágbára o.
10: ṣe èyí tó bá ti ń mú ọjọ́ kan máa pa wọ́n ìdájọ́ tó le ẹjọ́ kan máa da fún wọn sọ́wọ́ máa rì bí.
0: ọ̀dà ẹ ṣeun sá.
10: kì í ṣe ọ̀rọ̀ ẹ̀wọ̀n lélẹ́yìí. ẹ ṣe àbáyébọ̀.
0: ẹ ṣeun sá yẹ sá.

0: iná ojú pópó fún wa báyìí. Ẹ̀lú ẹ̀ka rọ̀.
1: Ẹ̀lú ẹ̀ka.
0: Ẹ̀ka rọ̀.
1: Ẹ̀ka rọ̀.
0: Ọlọ́run ló ń tò sá orúkọ yíyan.
1: Lásán látẹ̀pẹ̀.
0: Ẹ̀ka bọ̀ sá.
1: Ẹ̀ka tí mo fẹ́ dá síbẹ̀ ṣe bí méjì náà ni. Ìfi gọ́nà ẹgbẹ́ sọ Mọ́ndé lórí ọ̀pọ̀ bẹ̀lú.
0: Ẹ ya Mọ́ndé.
1: Gẹ́gẹ́ bí bàbá ṣe sọ́lẹ̀ kan yẹn. Nàìjíríà tó bá parí máa dàbí ńlàdó máa dàbí US. Ṣé bí àwọn adarí wọn ṣe ń ṣe lẹ́hùn làwọn adarí àwọn ṣe ń jó. So gbogbo adarí tí a ní ní Nàìjíríà from local level to federal level kálukú lọ lọ ń kó sáré wọn ni. So àníyàn tí wọ́n ń bá lẹ́nu yẹn tí ó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo wọn náà lọ ń travelers to price iná ń lẹ gbogbo owó kọ́ńtì kọ́ńtì fẹ́ lẹ gbogbo kọ́ńtì tán. So ṣé bí gbogbo wọn ṣe ń ṣe ìjọba láwọn èèyàn lórí lọ́sọ̀ national assembly wọn lábọ́ọ̀dù everybody lè níṣẹ́ tó ń ṣe. Tó bá lọ fún city wọn lọ fún city ni. Ṣé wọ́n ra mọ́tò billions of naira fún national assembly wọn náà lọ débi state. So ìyẹn ní ọkọ̀ akọ́jọ ìbèrè lọ́wọ́ ara wa. So ní ìdóhùn náà dé ẹgbẹ́ sí àwọn títí kan wà náà tó ìṣègbà tó jẹ́ ṣe ní tírélà ìṣubú tí gbogbo ìṣubú káàkiri. Láì tó jẹ́ pé nǹkan tó jẹ́ ti tara wọn ohun tí wọ́n yàn wọ́n fún wọn ò ní dájú mọ́. Nítorí kàn wọ́n lọ́wọ́ kàn wọ́n lẹ́sẹ̀ lọ́kàn ń dá mọ́ kiri.
0: So
1: ìyẹn alákọ̀ọ́kọ́. Ẹlẹ́kejì ìyá tó pọ́ ọmọ mẹ́ta ìyẹn ní agbára o. So ìyẹn ó gbẹnu tán ohun tí ó yẹ kí ìjọba ṣe náà ni wọ́n ti ṣe yẹn. Then àwọn ọmọ tó ń ṣèṣekúṣe àwọn tó ń dání ìgbésẹ̀gbù tó gbogbo ẹ̀ka ìkiri tí wọ́n bá ti ń gbin ìdájọ́ tó tọ́ fún wọn ni. So tí wọ́n bẹ̀rẹ̀ bí wọ́n ṣe ń ṣe àwọn tí wọ́n mú gbogbo àwọn ìwà ìbàjẹ́ ìwé máa máa dínkù.
0: Ẹ ṣeun sá.
1: Ọlọ́run á ṣàánú wa Nàìjíríà.
0: Àmì o, ẹ ṣeun sá láti ẹ̀pẹ́ 09060335. Ẹ ti wà ń bẹ́ẹ̀ kó ojúmọ́ wọn rí lò. Ẹ lọ́ ẹ̀ka rọ̀.
2: Ẹ̀ka ọ̀sà.
0: Ẹ sà.
2: Ẹ jẹ́ olùbọ́dé lókè láti mọ̀ wé.
0: Ẹ̀ka àbọ̀sà láti mọ̀ wé.
2: Ẹ̀ṣẹ̀ kúṣẹ́ lẹ́sẹ̀.
0: Ẹ sà.
2: Ẹ̀ tí mo fẹ́ dá sí nípa gómìnà Ẹ̀dó Ògbólò. Ọkùnrin yìí ò rọrùn sọ. Òun ló sọ wípé ní UK wọ́n ta epo ní
3: 3. Your favorite tunes are just a click away.
4: You feel it?
3: Jordan FM. Listen now and turn off. Station with a voice for entrepreneurs.
5: Get on the train. Follow us on social media. Facebook, Jordan 105.5 FM. Twitter, Jordan 105 FM. Instagram, Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
3: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today,
6: hey everybody, this is The Sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
7: Yes, so my people, this is not Jordan Drive, now they listen to, so we'll get better information. We won't give you no move an inch, but if you don't say one move, move your radio too.
8: Hello Lagos, welcome to the Jordan Night Show, and today we'll be discussing
9: the voices you need at work all day, every day till payday are here on Jordan 105.5
10: Innovation FM. Radio has never been this excited. This is Jordan 105.
3: Your favorite FM. Tunes are just a click away.
4: You feel it?
3: Jordan FM. Listen morning, now Lagos, and welcome to the Jordan Breakfast Show. And today,
6: hey everybody, this is The Sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
7: Yes, so my people, this is not Jordan Drive, now they listen to, so we'll get better information. We won't give you no move an intro, but if you don't say one move, move your radio too.
8: Hello Lagos, welcome to the Jordan Night Show, and today we'll be discussing
9: the voices you need at work all day, every day till payday are here on Jordan 105.

0: Awesome talk every day, all day.
1: On Jordan 105.5
2: Innovation
1: FM.
2: Radio has never been this excited. This is Jordan 105.
3: Get on the train.
2: Follow us on social media. Facebook, Jordan 105.5 FM. Twitter, Jordan 105 FM. Instagram, Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.com.
4: This is Jordan 105.5.
5: Station with a voice for entrepreneurs.
6: From Lagos, this is Jordan
4: 105.5.
5: Station with a voice for entrepreneurs.
7: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today...
8: Hey, everybody, this is The Sweets, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
9: Yes, so my people listen at Jordan Drive, and I they listen to, so get better information. I won't give you no move, I need you. But if you don't say one move, move your radio with you.
10: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
11: the voices you need at work all day, every day till payday are here on Jordan 105 FM.
2: Follow us on social media. Facebook, Jordan 105.5 FM. Twitter, Jordan 105 FM. Instagram, Jordan 105 FM Lagos. Listen on the go at
12: ọ̀rẹ́ lásán ni àwọn ń ṣe ó lè ń ṣe ìrànwọ́ níwọ̀nba fóun níwọ̀nba tágbà rẹ̀ ká ó ní ṣùgbọ́n lẹ́nu lọ́lọ́ ẹni arákùnrin ọ̀hún kọnu sóhun pé tóun bá parí ilé ìwé gíga òun kóun fi ṣàyà ṣùgbọ́n arábìnrin anitọ jẹ́ kí n báwọn òbí mi sọ ọ nígbà tó máa báwọn òbí rẹ̀ sọ àwọn òbí rẹ̀ wá ní rárá o kí ló dé tẹ ní kí n má fẹ́ ọ nítorí pé ó dàgbà jùlọ díẹ̀ òwò ẹgbẹ́ rẹ fẹ́ ẹni tó ju ẹ lọ ló fẹ́fẹ́ lábìnrin bá ọgbà gbà mí o kí ni a ṣe mo sì nífẹ̀ẹ́ arákùnrin yìí tí ì bá fẹ́ arákùnrin kò sọ́kùnrin míì tó lè tún wá sí wíwájú mi tí mo lè nígbàgbọ́ nínú ẹ̀bí tarákùnrin tí mò ń sọ ẹ̀ tó ra ti jọ́n bára wa bọ̀ kì í ṣọ̀rọ̀ ọdún márùn-ún gẹ́gẹ́ bó ṣe sọ ọ́ wọn ti ń ṣọ̀rẹ́ ẹ mọ̀ wọ́n ti mọ wá ara wọn ó ní bóyá nǹkan tó arákùnrin ọ̀hún náà rí nù tó fi wò pé tóun ò bá fẹ́ ọmọdébìnrin yóò dàbí ìgbà wípé òun gan tún ń gègé sẹ́yìn ṣùgbọ́n àwọn òbí arábìnrin ní tọ̀ ànígbà kò fẹ́ àgbàlagbà o ṣé kọkùnrin yẹn ó pọ̀ sókè rajà kọ́ ọmọbìnrin náà pọ̀ sókè rajà kó gbọ́rọ̀ sáwọn òbí rẹ̀ lẹ́nu àbí kí ni kò ṣe 09063352 bákan náà òwe tá a mú wá lọ́sàn tòní òun náà ni tí yorùbá bá ní onítábà tó gbàgbé ìṣáná sílé 09063352 ẹlẹ́ káàsán ó ti já hello ìpènijà pè ní bébà ó lágbára

0: 0906000335.
1: Eka son.
0: Eka son.
1: Yes,
0: ma. Eka bo, ma.
1: Yes, sir. Eko nko, sir.
0: Yes, ma. Owe wa oni oni taba to gbagbe isana sile o nlo owe to ni o oni taba to gbagbe isana sile e ba se nda city ta mu ke ma ba pade owe na e ka san o
1: nti awo
0: present ma
1: okoko
0: yes
1: wa se
0: lati ogijo
1: e da fa ti ma la fun ogijo
0: e ka bo ma
1: okoko
0: yes ma
1: e o ma be ri e iyo ya balaga yi se fe ise ti sa balaga kawo bi e ma si lona to ba ta ka ba ko wa ko kawo bi e se ni pe ka ba gbadura si
0: se
1: ra pe pe okan re ti fe to be ko ti da awon ko je ti pe so pe me ba ti pe loko e kan lo si bi toni olohun so ko ma si lona ko ya pe ti u lati fe ko be awon bi e awon bi e jin po fe
0: ko ja po fe
1: ni to ba ti fi lo olohun
0: o da e se
1: lo a to bi ya se na
0: ami o e ba pa do we na yes ma
1: owo ro ba o le se pa
0: won ni awon agba na ni won ni eyin agba ni onitaba to gbagbe
1: isa awon agba onitaba
0: to gbagbe isa na sile
2: what's jordan 105fm.com
3: good morning guys welcome to the jordan breakfast show and today
4: hey everybody this is the sweet and it's about to get all funky today
1: we are moving like a kind
0: gila pe
1: o wa mo gba o
0: eh o di gbara ba pari eto
3: baba o adada mi
0: wa mi na mo mo gba won gba e je pari eto na e le ka san eh ipepo ero po loju la ta lo wa nbe e pari di oyin
1: hello
0: e ka san
1: ajirawo
0: presence a
1: kweto
0: ala lo to
1: mr maru fra ta lagu ko
0: e ka bo sa
1: Owo ye ori e ka ba to gbagbe ka sha na sile
0: be ni ma
1: irin e kekan na
0: ni irin e kekan
1: be
0: o da sa e so iri po janti re re hello o la ba lo san yo hello ka so yes sir
1: e ku to wa
0: e ba nkun bi ariwo yen sir ami sir
1: alagba titi lati ni
0: e ka bo sa
1: e ga bin ta so to ba ko si kota to ba ko si kota to ba ko ni kan ko ti ro ara re pa
0: oro gba ni o
1: owo ye
0: be ni sa
1: ni e ke kan na ni
0: ni e ke kan
1: be ni
0: o da e ma ba wa
1: agba nbo
0: yes sir be ni kan ba se rere le ba tin pe wole e ma pa radio yin e dakun 0906003352 tabi 0705169792 hello eh ipin jara won ni o nle ra won lere gidi gan ni hello wa nbe
1: hello
0: sir e ti duro e ka san
1: e ka san
0: yes sir
1: o ko ni mi ti a dele latogba
0: mr ayo dele latogba
1: awon bi e file ko fe awon ko mayin mi Yeah, that one. But we go coffee side go on there.
4: Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
5: Yes, so my people listen at Jordan Drive and I they listen to so get better information.
1: Okay, later.
0: Yes, so
1: what?
5: Won't give you no move an intro, but if you don't say one move, move your radio too.
6: Hello, Lagos. Welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
7: the voices you need at work all day, every day till payday are here on Jordan 105.5 FM.
8: This is Jordan.
0: Hey, Gabo. Ẹṣun, sir. Ẹṣun, ó yẹ bá ń parí òwe yẹn mà.
1: Ẹni tó dàtọ̀ gbọ́gbé kàná sí ilé, àìrí ẹ̀kẹ́ ẹ̀kan ni.
0: Ìrìn ẹ̀kẹ́ ẹ̀kan ni.
1: Ẹ̀ṣin,
0: sir. Ẹ máa bá bàbá ọmọ ìyá mi.
9: Ẹ̀wà ń ṣẹlẹ̀ òun lábẹ́ òrìdà. Ẹni bá ní ọlọ́run lọlé ọgbọ̀n yá.
0: Sàá máa le fún un, ẹ káàsán.
1: Ẹni ṣiṣẹ́ yẹn wọlé ló padà.
0: Ok, ma.
1: Onítàbà tó gbàgbé ìṣáná sílé.
0: Bẹ́ẹ̀ni, ma.
1: Kò lè bá wọn pò wé ibi tá a bá ti sọ pé dàárọ̀. A kì í sọ pé ká lẹ́ mọ́ ń bẹ̀.
0: Rọ́dà ẹ máa bá wa bọ̀. Ẹ ṣeun máa mi Mrs. Oyewole 09060003352.
1: Hello.
0: Hello. Yes, sir.
1: Yeah,
0: ẹ káàsán ma.
1: Yeah, láti tèlé ni ẹ. Ayọ̀ Adékọ́lá Wọlé lórúkọ mi.
0: Ayọ̀ Adékọ́lá.
1: Kọ́lá Wọlé.
0: Ok, Kọ́lá Wọlé, ẹ káàbọ̀ sàn.
1: Ẹ̀kọ́ àtàwọn ẹ̀kú iṣẹ́.
0: Yes, sir.
1: Ọlọ́run adáyín láàrin rẹ̀ ní tèjì o.
0: Àmì o.
1: Ọlọ́run lọ́dọ̀ ń gbé dáadáa Ádámù gbé ní jẹ́.
0: Àmì.
1: Bẹ́ẹ̀ni níbi inú ayé o.
0: Àmì àṣẹ ìdùnnà.
1: Ti àwọn tí wọ́n ní kọ́ náà, wọ́n máa fàtà lágbà. Wọ́n fẹ́ ìdẹ́nu ìgbàgbọ́ àwọn nímọ̀ràn ni wípé ọ̀yà kan bá wù ú. Kan ní pé torí ìṣẹ̀mọ̀ kí wọ́n níyẹn máa ń ṣàbẹ̀wò bóyá bòlíì ẹ̀ àbí àṣà àbí babaláwo kán lọ wò ó síbẹ̀ bá ti dáa torí wọ́n bá lẹ́kàn náà fẹ́ra wọ́n padà dá wàhálà lẹ́yìn torí kò wú ọbìnrin yẹn. Ṣùgbọ́n tóbìnrin sì kọ́kọ́ nífẹ̀ẹ́ sí the first kínní tọ́kọ́ nífẹ̀ẹ́ sí wọ́n ti jọ sọ̀rọ̀ tó ti wọ̀ ìyẹn máa dáa ó máa ṣàǹfààní ju pé kán wá sọ pé kọ́ náà fẹ́ kọ́ lọ fẹ́ lòmíì lọ ìtọ́ ni tó lè fẹ́ tí ọ̀tẹ̀ lọ́rùn nínú ìwò tèyí.
0: Ẹ ṣeun.
1: Nínú ìfẹ́ òwò yìí ẹ̀.
0: Ó yẹ bá a parí ìwé yẹn sọ.
1: Òwe yẹn ni pé àmì sìgá tó ẹ̀dá mi ò ń lé létí.
0: Onítàbà tó gbàgbé ìṣáná sílé.
1: Onítàbà tó gbàgbé ìṣáná sílé ìrìn ẹ̀kẹ́ kan ni. Torí ẹ lọ ni lọ orí tí ọ̀bá rí pẹ́ lọ mú sí ìṣáná yẹn lé. Oṣù tó ṣe fẹ́ mú un kábà ẹ̀.
0: Ó dà.
1: Ọmọ
0: bẹ́ẹ̀. Ẹ máa bá wa bọ̀ yẹn sáà yẹn sáà. Adenike Agboola Williams bó ni. Hello.
10: Hello.
0: Ẹ káàsán.
10: Ẹ káàsán. Afis Latole Boko.
0: Afis.
10: Bẹ́ẹ̀ni sẹ́ Latole Boko.
0: Oní Boko.
10: Bẹ́ẹ̀ni sẹ́.
0: Ok sẹ́.
10: Ẹ máa ní ẹ kí ni ẹ fi lẹ́kọ̀ọ́ fẹ́ni tó fẹ́ fẹ́. Kẹ́ṣì náà kàn. Ọkọ̀ máa di wàhálà àkàrà sínú fámílì.
0: Ẹ ṣe àlúwà. Ó dà. Ẹ yẹ bá a parí òwe yẹn.
10: Ẹ onítàpá tó gbàgbé ìṣàlọ sílé. Ẹkú ọkọ ni.
0: Ìrìn ẹ̀kọ́ ẹ̀kan.
10: Bẹ́ẹ̀ ni a pa àti ẹ̀rọ mi.
0: Ó dà ẹ máa bá wa bọ̀ sá. Ẹ máa bá mi yí ẹ̀rọ rédíò yín lọlẹ̀ o. Ìyàwó alága wa Nùcha Amánú Mr. Jerry Williams ìyàwó Adenike Agboola Williams Akinyun Ẹ̀ṣẹ̀ò. Hello, wọ́n náà ń gbádùn wa. Hello.
11: Pẹ̀lú Sọlá Súnkàn mi láti Akẹ́sán Gbẹ̀dọ̀.
0: Àbá àgbàlagbà.
11: Ẹ̀gúnṣẹ́ náà.
0: Yes, sir.
11: Ìtẹ̀gbọ́n bó wá àwọn èèyàn kan bá àwọn òbí ẹ̀ sọ̀rọ̀ because wọ́n ní ẹ̀rọ obìnrin kan. Ọ̀pọ̀ ẹni ẹ̀yẹ dàgbàjù lọ́dẹ̀rẹ̀ ra ni ṣẹ́fù. tori ko dagba julo wa na olo si do oko yen lo de so do beyin tori ko no dagba julo ma so fin pe ile oko keta ko keta lo wa lo so si church ka kire ni ko ja ko gbe ko be awon bi awon to ba won ko le be sa awon bi e ko ma ru ko dagba julo ko ma sese gbe oni dama to gba gbe saran sile
0: be ni sir
11: oni para lo ki won pe kule ni
0: oni ki
11: tori be da wa di dagbe ko le para lo ki won pe kule
0: Emma Baba Bosa, God bless you. Feliz Olasu Kanmi, eyan mi dada. Ara won ololufe wa dada. Hello.
11: Hello.
0: E ka san sir.
11: E ka san. E pe to.
0: Yes sir.
11: Mr. Latif lati ilu peju.
0: E ka bo sir.
11: Yes sir. Oro to wa le ko nse o to nle.
0: Ko ti e le.
11: Odi ti laju ko se ma yan ko ma ko ma yan lo mo lowo lo.
0: Mm.
11: Awa ni se ma ko fi le nto won lo fi lo mo wa na. Ta ti se parugo lo mo wa.
0: Mm.
11: Sa won fe ba gbe le oko ni.
0: Mm.
11: Won lo ba ja re gbo gbo koko ni su ba yan bi o.
0: Mm.
11: O ye.
0: Be ni sa.
11: Emi oni ba oni taba.
0: To ba gbe sa na si le be.
11: Ah, yo do won koko ni.
0: Ile pe.
11: Yo di ore onikoko.
0: Yo di ore onikoko.
11: Mm. Koko to ma mu laye atijo yen to ma fun
0: e. Eh, yo di ore re.
11: Ben.
0: Esun.
11: Baba ngo.
0: Esun, baba. 09063352. Talo ambe.
12: Hello.
0: Yes sir.
12: E ka so.
0: E ba so ba won di eyan kan gbenu so.
12: I want you to win.
0: 09063352.

0: ọ̀rẹ́ mi lele Toluwa ni sings. Hello.
1: Àmọ́ pẹ́ mi gbé.
0: Nígbà tí ń da nọ́mbà ayé
1: mọ́ ọjọ́. Ọmọ ìpínlẹ̀ kíkọ oyè.
0: Ọmọ ìkọ̀ ẹ̀ káàbọ̀.
1: Ẹ jẹ́ kọ́kọ́ parí òwe náà.
0: Ok, ó yà.
1: Èmi káàbà tó ṣe kẹ́lẹ̀.
0: Tó gbàgbé ìṣáná sílé.
1: Àyẹ́ tọrọ náà mú kòkò gbẹ̀yìn.
0: Ok, yóò tọrọ.
1: Àdúrà Kawabesi. Ọmọbìnrin yẹn táwọn olùkọ́ ó sọ kọ́kọ́ parọ́ pọ̀ tí ló ń fún ọmọkùnrin yẹn. Ó wo ìṣúṣẹ́ káwọn òbí ẹ̀ máa tẹ́kì. Ẹ̀gbọ́n bẹ́ẹ̀ máa ń dà ní, ó máa ń da ẹgbẹ́ sí ọmọ ọdún ni. Ẹ lè ní ọ̀kadà bí ẹ ṣe pé jù sí kó ń ṣe ṣeré ṣeré o.
0: Ẹ parọ́.
1: Ìwà sọ pé Mùsùlùmí lẹ́nìkan Kírísítẹ́nì kò lè fẹ́. Àwọn padà dọ̀gbọ̀ ẹni ẹ̀dẹ̀ ti di gómìnà ìlú kan sùn. Ìrọ̀mọ́ wa tára kàkà. Ìyẹn kó níbẹ̀ ayéjì wọn ní ABC jẹ́sì nọ́mbà. Ẹ wà kó ṣàánú
0: o. Àmì o.
1: Ọmọ rẹ̀ mú sí ọ.
0: Àmì àmì ìyá mi. Ìdá ẹ ṣeun ìyá mi, mọ́mi ọ̀pẹ láti Korodu. Ẹ máa bá wa bọ̀ díẹ̀ díẹ̀. 0906000 3352 0906000 3352. Ẹ káàsán o.
2: Hello.
0: Hello. Yes sir.
2: Ẹ
0: káàsán o. Yes sir, ẹ
2: káàsán sir. Àmàkú ètò.
0: Àwọ̀ àǹtí wẹ́rẹ́wẹ́rẹ́ Ọlọ́run sí ni.
2: Bàbá MC Rawọ̀.
0: Present sir.
2: Àmàjú yín ṣe.
0: Àmì o, orúkọ yín o.
2: Mọ̀mọ́ ló ń pè mọ̀mọ́ Ọlájídé láti Yànà Pàjà.
0: Máa mi Ọlájídé ẹ káàbọ̀ mọ̀.
2: Ẹ mọ̀ káàsán.
0: Yes ma.
2: Ẹ kú ètò náà.
0: Yes ma.
2: Àkọ́kọ́ nú ẹ̀. Káàdì tẹ̀lé máa sẹ́ndì fún láti bíi 3 weeks ẹ̀ sẹ́ndì
0: ẹ̀. Ẹ pè mí o.
2: Ní n bá ti ń pè báyìí lẹ́yìn ètò wọn ọ̀nà ẹ̀ kí n gbé.
0: Ẹ mo
2: ìdílọ́mà yìí náà la máa.

0: kan jẹ lanfani. Hello.
1: Hello.
0: Present sir.
1: Ọ̀dájọ́
0: sir. Ẹ ká san o. A ń gbẹ́kùn. Orúkọ yín o.
1: Bùnmi láti Ìjàyè.
0: Mọ́ mi wa Bùnmi láti Ìjàyè.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Ẹ káàbọ̀.
1: Yes sir.
0: Oya a ń gbọ́ yín.
1: Ó bí ṣe rẹ̀ ní pé kọ́ jẹ́ kọ́ ọmọbìnrin yẹn kó ṣe ni o. Ẹ jẹ́ kọ́ jẹ́ kọ́ ọmọbìnrin yẹn ṣe ni o. Kọ́ máa bá àdáyìn àjọ ọmọ iná ru o, ó ti ṣẹlẹ̀ sí mi náà ru o. Bẹ́ẹ̀ni ṣàbẹ́ni.
0: Ó lágbára. Ó yẹ bá a parí òwe yẹn.
1: Ó ní pápá tó gbàgbé.
2: Awesome dog every day, all day.
1: I'm John. Yup, yup, yup. Oh my God, oh my God, I love my family.
0: Oh, there you are, Sile.
1: Oh my God, oh
0: my God. Oh my God, oh my God. Oh my God, oh my God. Oh my God, oh my God.
1: Oh my God, oh my God. Oh my God, oh my God.
0: Oh my God, oh my God. Oh my God, oh
1: my
0: God. In shower, Daniel. I'm going to say, I'm going to call MC. I'm going to call MC. I'm going to Jerry Williams, you will move. Oh, well, long test you put only tabat to bag by beach and silly. New York Ballow was Sagassi better. 0906003352. Yahoo Chief, good. Hello, hello, I'm here.
1: Yahoo Chief,
0: ah, give me Yahoo Chief. Give me Yahoo Chief to wash.
1: You have to pay Yahoo Chief in the world. That's a Chief letter.
0: Oh, yeah, I'm going on.
1: Taba.
0: Ṣe bí wọ́n máa ń la taba náà. Àwọn tó ń la náà máa mọ owó yẹn lè mí mú wá tèmi o.
1: Èyí tó yìí taba tó ní mọ̀. Wọ́n á la, wọ́n á fi sára bí àwọn ọmọ pa wá díẹ̀ díẹ̀ tí ó fi yòrò tọ̀ mọ́
0: wọn lẹ́nu. Ìkan wà tán máa ń láàbí.
1: Èyí tó lè taba tán máa lákọ́ máa fi sára bí àwọn.
0: Ṣùgbọ́n
1: bẹ̀rẹ̀ rẹ̀ lómi káwọn àjẹ́ kò tó báyìí pápá ló jí kò tó àwọn
0: ẹ̀. Mi ti rí yẹn mi ti bá pàdé rí.
1: Èmi ń bọ̀ ká náà lẹ bọ́ ibi tẹ bá payẹ́
0: sí. Èyí
1: tí mo ti mú méjèèjì yẹn ti wọ níbẹ̀.
0: Ó dáa kò sí wàhálà.
1: Àti yíyá àti yíyá tàlá àti
2: yíyá. Your favorite tunes are just a click away. Jordan FM. Listen now and turn off.
3: Follow us on social media.
0: Àti fífi. Ẹgbẹ́ yẹ kan níbẹ̀ ni.
1: Ẹ
0: ká san.
1: Àpò ọ̀sẹ̀ tuntun yóò sàn wá.
0: Àmì ẹ̀ o, àmì ẹ̀ o.
1: Òwú ilẹ̀ ni fẹ́ dá sí
0: o. Ẹ orúkọ yín mà.
1: Inú kẹfà gbìmù láti fún yìí kọ tún.
0: Ẹ káàbọ̀ mà.
1: Yes sir. Òyìn ẹni ẹni oníkòkò tó gbàgbé.
0: Onítàbà tó gbàgbé ìṣáná sílé ẹ.
1: Ẹ irun mú ẹ ló máa fi ṣèṣáná.
0: Irun mú ẹ.
1: Ẹ ló máa fi ṣèṣáná.
0: Ìkọ̀túnlẹ̀lẹ̀ ti pè àbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ máa kí gbogbo àwọn alákọ̀ọ́sùn.
1: Agbo.
0: Ẹni wọ́n mú ìwé dáadáa. Ó tó kí bọ̀bọ́ láàyò mi dé. Mo jẹ́ gẹ̀ẹ́ láǹfààní láti wò mí lójú òpó títọ́. Ayọ̀ bá mi oje. Atayọ̀ mi dé, atayọ̀ bá mi. Ayọ̀ náà ni gbogbo yín. Hello.
4: Hello sir.
0: Hello sir.
4: Báwo ni mo rí?
0: A ò dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́.
4: Bàbá mi ń fi àwọ̀.
0: Present sir.
4: Ẹ kújọ mẹ́ta.
0: Àwa rí ni.
4: Èmi ni Pásọ Kẹ́hìndé láti Ṣáṣì.
0: Ẹ káàbọ̀ sá.
4: Lórí arákùnrin yẹn.
0: Arábìnrin.
4: Lórí arábìnrin yẹn. Ohun tó ṣẹlẹ̀. Ṣé àwọn òbí àwọn òbí ti rí arákùnrin yẹn tó ń ràn lọ́wọ́ wípé ó ti dàgbà lọ́gbà? Kìíní tọ́ tí a ò mọ̀ ṣé kìí ṣe bí arákùnrin yẹn ó ti ní ẹni tó ń fẹ́ tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ohun tó yẹ procedure òun wípé ṣe ló yẹ kọ́ béèrè lọ́wọ́ ọlọ́run. Ó dàgbà kò dàgbà òun kọ́ la fẹ́ mọ̀ ju wípé Ọlọ́run bá fọwọ́ sí.
0: Kọ́ máa lọ.
4: Wípé kan bá béèrè lọ́wọ́ ọlọ́run lórí ẹ̀. Ọlọ́run bá fọwọ́ sí. Ó dàgbà kò dàgbà. wà pẹ̀lú ara wọn títí láéláé. Sọlẹ̀ yìí.
0: Bẹ́ẹ̀ni sà, ẹ ṣeun sà.
4: So bí ó ṣe rí mi yẹn.
0: Ẹ ṣeun sà, ẹ jẹ́
4: àwọn. Sọlẹ̀ jẹ́ kán béèrè lọ́wọ́ ọlọ́run.
0: Ọlọ́run.
4: Ọlọ́run kò fi ọmọ hàn wá.
0: Ẹ ṣeun sà.
4: Ó bá jẹ́ wípé ìdùjókòó ẹ̀ mi. Wọ́n máa dá sí.
0: Ẹ ṣeun sà.
4: So kò jù bẹ́ẹ̀ lọ.
0: Ẹ ṣeun sà. Ṣé ṣé pásítọ̀ mọ owó yẹn sà?
4: Facebook
5: Jordan 105.5 FM Twitter Jordan 10
0: Elagbara Eje ba lo were were were ba ma lo were were o pataki lowo aroye hun abi aroye hun titi lope o toki bobola ayo ba mi olugun fun mi loni mo kan daruko re lataro Daniel Motunrayo ekun mi dayo fagbenro mo re ni keji chuku the precious ati aina faith awon ti ajo wa nle agodo niyan Peter omo laniye pelu Razak Adejare awon ni won moju ero fun mi losan yi ka dupe lowo Peter Morgan ti won je ara gbateru ile agbara lohun awon ni won moju to awon ero wa oju oni ti yun olóòtú àgbàyányán ó wọn iléeṣẹ́ Jordan FM dádi gíò tiwa Larry Johnson àdúpẹ́ pé òkun àti gbogbo àwọn alátìlẹyìn iléeṣẹ́ Jordan FM tí wọ́n jẹ́ ọ̀gá wa ń bí náà ni èmi ẹ̀rí olúwagbèmílékè adébáyọ̀ ni mo fi ń sọ fún wa wípé ìparí òwe yẹn ni wípé oníkábà tó gbàgbé ìṣáná sílé á forí balẹ̀ fún àrò onítàbà tó gbàgbé ìsáná sílé á forí balẹ̀ fún àrò ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tí wọ́n mọ òwe yẹn dáadáa wọn nǹkan tó bá ti wá rí bẹ́ẹ̀ ẹ̀sùn mi sí kóòtù onítàbà tó gbàgbé ìsáná sílé á forí balẹ̀ fún àrò tàbí tó bá ní ọkàn ní yóò fẹnu kí àrò yìí náà lọ bá forí balẹ̀ fún àrò tó ẹja máa lọ 0912411956 0912411956 fún ìpolówó ọjà bẹ nílò mc fún onírúurú ayẹyẹ eléyìí tí ẹ bá fẹ ṣe lórúkọ ọlọrun ọba àjọkẹ ayé àṣàkẹ ọrùn lèmi ògo ni mo ń sọ fún ẹyin ògo pé títí ọlá tààtù gbóhùn ara wa ògo rí ògo ni mo yọ o ọlọrun ọba mi sáyẹnsì dc ẹ orin tí bà mi ọmọ bàbá mi comrade ọlá tí wọn kọ lélẹyìí.

ẹ̀bárìnrìn àjò ìyanu aṣẹlẹ̀ ayé onírìndì yín ọjà onírìndì yín ọwọ́ ayé oníkáyín ọwọ́ ọ̀tá onírìn yín ó ti ń dára tẹ́lẹ̀ kò dára má kò ní dé báyìí ewé láyín kò ní rú wẹ́wẹ́ òkè òkè lẹ́ ó máa lọ.

0: Hallelujah. Gbé ọwọ́ rẹ lé orí rẹ ní gbogbo ibi tí àdúrà ìbá ti bá ọ ohun àṣẹ jáde ogun tó sọ pé ó ti tán fún ọlọ́dún yìí ogun náà jóná mọ́ jẹ̀mú tó sọ pé ó ti tán fún ọ pé o lè rí nǹkan kan mú o lè rí ara kankan dá o lè rí ogun kankan lò pé kò sí àánú kankan tí ó fọ̀ nínú ayé rẹ ní orúkọ Jésù iná jóran mo pa ní àṣẹ ẹ̀mí arúnípin tí mo sọ pé ó ti tán fún èèyàn pé kò sáànú pé kò sí àṣeyọrí pé kò sí ọ̀nà àbáyọ pé kò sí ìṣerere nínú ayé rẹ lórúkọ Jésù iná kò jóran gbogbo agbára tó ní kó tàràkà lópin ọdún gbogbo mọ́jẹ̀mú tó ní kó jìyà lópin ọdún ọwọ́ tó sọ pé kó wá owó lópin ọdún kó mọ́ rówó agbára tó sọ wípé kó mọ́ tọrọ jẹ lópin ọdún mọ́jẹ̀mú tó sọ pé kí iṣẹ́ rẹ ó dàrú pé kí ọ̀nà rẹ ó dàrú pé kí ayé rẹ ó bàjẹ́ ní òpin 2026 tó wà yìí ní orúkọ Jésù iná olúwa kò jóran gbogbo ìyanu tí ọlọ́run kọ mọ́ ọ tó ń wá láti January ṣùgbọ́n tí agbára òkùnkùn sọ pé kò ní tẹ̀ ọ́ lọ́wọ́ bí o bá lóore ọ̀fẹ́ àti gbòmí lónìí ní orúkọ Jésù olúwa kò gbà fún ọ gbogbo ọ̀nà tó díkò bẹ́ẹ̀ sí ní là ní orúkọ Jésù gbogbo ilẹ̀kùn ìṣerere ilẹ̀kùn àlùyọ ní orúkọ Jésù ọya kó máa là mo sọ bíi wòlíì olúwa ohun rere tí ọ̀tá gbà lọ́wọ́ rẹ láti January ọya gbà padà mo sọ lórúkọ Jésù ní wákàtí tó gbòmí yìí ìyanu tó fi parí ọdún yìí tí àwọn èèyàn ó fi mọ̀ wípé lóòótọ́ ni ọlọ́run wà àti pé ó ń dáhàdúà ọlọ́run kò yọ̀ǹde fún pẹpẹ abánisunkún pẹpẹ afògopọ́nilójú pẹpẹ àfìyanu àti àánú pọ́nilójú tó dúró lòdì lórí ayé rẹ ní orúkọ Jésù pẹpẹ náà wó lulẹ̀ láti àkókò yìí lọ kí ọ̀nà rẹ bẹ̀rẹ̀ sí ní là ayé rẹ wọnú àṣeyọrí ayé rẹ wọnú àlùyọ ní orúkọ Jésù pẹpẹ àánú dìde fún ọ ohun títún gbogbo tí ọlọ́run ṣèlérí fún ọ ṣùgbọ́n tí àwọn agbára kan nínú òkùnkùn tako ní orúkọ Jésù olúwa kò gbà fún ọ gbogbo ẹ̀yin tẹ́ gbòmí lónìí mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù ogun tó dúró tì ọ láti January tó fi ń ṣòfò rere tí ìyanu àti ìrànlọ́wọ́ fi ń bọ́ sọnù mọ́ ọ lọ́wọ́ ní orúkọ Jésù ogun náà jóná Jésù olúwa wa àmì ẹgbọ́ ilé gbogbo ènìyàn olúwa sọ pé ká gba àwẹ̀ ní ọjọ́ Wednesday wàhálà ọ̀rá àgbọn kan wà á ka Psalm 34 sí àti Psalm 40 àdúrà tó mọ gbà náà ni wípé ọlọ́run dá ohun rere gbogbo tó pinnu fún mi lọ́dún yìí tí àwọn àjẹ́ àti òkùnkùn ilé bàbá mi gbẹ́sẹ̀ lé olúwa dá padà fún mi bí olúwa ti pàṣẹ fún mi tó bá di ní ọjọ́ Thursday mọ mú àgbọn yẹn bọ̀ nínú àdúrà láàrin aago 8 sí aago 12 bí àjọ gbàdúà papọ̀ ó sì rí ọwọ́ ìyanu ọlọ́run nínú ayé rẹ ní orúkọ Jésù ohun tá a fẹ́ fi gbàdúà lónìí náà ni wípé kí ayé rí ògo ọlọ́run nínú iṣẹ́ wa Jésù àṣírí kan fún ọ àwọn èèyàn kan ń ṣiṣẹ́ láti January tí ò yọ wọ́n ń gbìyànjú nínú agbára káká bí wọ́n ti ń lépa tó bí wọ́n ti ń gbìyànjú tó bí wọ́n ti ń sáré tó wọn kú olójú kan ṣe láyé àwọn kan dàbí ejò orí àpáta gbogbo ìgbìyànjú láti gòkè láti ṣeré láyé ọ̀tá gbẹ́sẹ̀ lé àwọn kan ní ìpinnu rere lọ́dún yìí bí ọdún yìí ti bẹ̀rẹ̀ ó ní wọ́n ti pinnu wípé àwọn dábàá àwọn dábàá yìí ṣùgbọ́n àwọn alákan àti ìran òdì kan àti àsọtẹ́lẹ̀ ibi kan jáde àti mọ́ jẹ̀mú kan nínú òkùnkùn ó sì takò wọ́n olúwa ní gbọ́ ìránṣẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́ ni wọ́n ti gbọ́ wọlé iṣẹ́ wọn mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń tajà ni wọ́n ti gbọ́ wọlé ọjà wọn mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olókòwò ni àwọn alágbára nínú òkùnkùn wọ́n ti gbọ́ wọlé okòwò wọn ọmọbìnrin ìgbọ́ ó nílò láti gbàdúà olúwa sọ fún mi wípé ká gbé ìpàdé ọlọ́jọ́ mẹ́ta kan kalẹ̀ ní ọjọ́ tó gbẹ̀yìn oṣù yìí ìyẹn ní on the 28-29-30 kí àwọn èèyàn gbàdúà kán wà lábẹ́ ààbò fún ọjọ́ mẹ́ta 3 days deliverance prayer nítorí pé gbogbo iṣẹ́ tó ti dòkú gbogbo iṣẹ́ tí ayé ti dọwọ́ bò gbogbo iṣẹ́ tí òkùnkùn ti dọwọ́ bò gbogbo iṣẹ́ tí àwọn àjẹ́ ti dọwọ́ bò ọlọ́run fẹ́ sí ọwọ́ wọn kú o kí ògùn ọlọ́run kó bẹ̀ sí ní farahàn gbọ́ mi olùfẹ́ olúwa rán mi sí ọ lákòókò yìí pé ipò tó yẹ kó wà yẹn kọ́ ló wà ipò tó yẹ kó wà kọ́ ló wà àwọn agbára kan ti gbọ́wọ́lé ìṣerere wọ́n gbọ́wọ́lé àlùyọ wọ́n gbọ́wọ́lé àánú àti ògo tó wà nínú ìlàkàkà rẹ wọn fẹ́ jẹ́ ó yọ yájọ gbàdúà ní àárọ̀ Thursday yájọ gbàdúà ní on the 28-29-30 àwọn èèyàn ti wà ní church ní on the 28 deliverance prayer ní on the 29 tó bá di on the 30 a wà bẹ̀rẹ̀ àdúà láago mẹ́fà àrọ̀lẹ́ a ṣẹ̀ parí láago mẹ́fà àrọ̀ let me tell you something something. Bo ba se ni agbara lati gbadura to ni opin odun yi be ni eri re ati iyanu re o se poto olodun lohun fe gbe oga olodun fe so de nla olodun fe lana fun olodun fe gbe ojade kuro ninu koro aye o fe so di olokiki ati eniyan nla di agbon ti Psalm 90 verse 17 di agbon to so yes
1: je ke wa oluwa olorun wa
0: je ke wa oluwa olorun
1: wa ki o wa lara wa
0: ki o wa lara wa
1: ki iwo ki o si fi idi ise owo wa mule lara wa
0: ise to nse awon kan ti gbo wole won je ki isorere o farahan ninu e won je ki anu farahan ninu e won je ki iyanu farahan ninu e won je ki aluyo farahan ninu e won da ise yen duro won da anu duro won da aluyo duro won da ise duro won da igbega duro won da iranlowo gbogbo ta seto fun o lati January won da duro oluwa lohun o fi di ise re mule oluwa so pe won gba ogo ise re pada oluwa so pe won ra ogo ise re pada oluwa so pe won so ogo ise re di nla oluwa so pe won lana fun o oluwa lohun so gbogbo agbara ati mo jemu okukun to won plate lodi lori ise re oluwa lohun so dasan mo fe ke poruko jesu lekan nibi te tin gbo mi e kan mo gbadua gbogbo owo okukun to so ise mi di alaheje o ya jona dan gbogbo owo to so pe ki mo aheje nibi ise ti mo nse loruko jesu o ya ma jona mama igbadua dada baba igbadua dada aunty igbadua dada won ti gbe n bago le ise re gbogbo owo ti okukun gbe le ise mi ti mo fi aheje ti iran o fi se taanu o fi fon to go fi yo ti ko fi si aseyori ti ko fi si aluyo loruko jesu o ya ma jona dan e poruko jesu e gbadua e pe awon aje taniso emi o ni to mi je mo jemu ipe na ma jona gbogbo mo jemu orudi ti enikeni ti so pe ise emi o ni to mi je ni oruko jesu mo jemu na ma jona gbogbo mo jemu okukun lori ise emi to ni mi o ni la mi o ni nilari mi o ni gbe nkan rese mi o ni tesiwaju ni oruko jesu o ya ma jona e poruko jesu lekan agadagodo ti an fi tina ma se yori lori ise ti mo nse ina oluwa jadanu momo ara re bale gbogbo agadagodo okoko ti won fi ti ona ma se yori aluyo ni di ise ti mo nse loruko jesu ina oluwa ma ja ina oluwa ma ja ina oluwa ma ja ide awon aje ide okokun ide to de awon to ye ko ran mi lowo ni bi ise ti mo nse ti anu o fi fun ide to de won ti won fi dodo mi ina oluwa jadanu ina oluwa jadanu oluwa mu mi jade ni korofo sa ninu korofo isana oluwa mu mi jade ninu epo egusi oluwa mu mi jade ninu epo epa gbogbo bi o fi mi pamo si togo se mi fi ra koro ti mo nise to da lowo sugbon ti mi o lowo ti mi o lo lati mi o ni ogo loruko jesu oluwa gbe mi jade oluwa gbe mi jade oluwa gbe mi jade e mo gbadua o di ti won mo yi mi ka ti se mi o fi fohun o di ti aye mo yi mi ka ti mo fi sise sugbon ti mo nje ya loruko jesu oluwa biwo oluwa biwo o di okukun ta mo yi aye mi ka ti mo nsise sugbon ta anu ofohun ti anu o sele ti ko si aseyori loruko jesu oluwa bi odi na wo e wa mo gbadua oju okukun oju koni la oju koni ndelari oju koni tesiwaju ninu ise mi loruko jesu oluwa fo oluwa fo oluwa fo oluwa fo oluwa fo oluwa fo oluwa fo oluwa fo mo ba gbogbo agbara to de se mi mole mo baje loruko jesu mo fo gbogbo oju awon aje ninu ise mi loruko jesu mo so gbogbo ipa ati agbara okukun ninu ise mi di asan ni oruko jesu ki ona ma la fun mi jesu oluwa wa enikan gbo mi bayi ale to wa lori ise re loruko jesu ko jona ale ko ni nilari ale to so pe oni fi ise yen se nkan re ale to so pe oni ri ara rere da nibi ise yen loruko jesu ko jona danu mo ni ko jona danu mo ni ko jona danu gbogbo owo gbogbo irugbe gbogbo ete okukun ati ete awon aje lori ise re loruko jesu ko ma jona ko ma jona ajade apere ase danu to n da ere ise re si to mo ni oruko jesu ina jorun gbogbo ajade apere ase danu to n gba ere ise re aseyori re ati aluyo re lowo re ni oruko jesu oluwa ko dana sun lati akoko ilo mo jemu anu fun ninu aye re lati akoko ilo aseyori wonu aye re ni oruko jesu lati akoko ilo ona la fun o ni oruko jesu lati akoko ilo itesiwaju de ba o jesu oluwa wa amen lo ra agbon kan bayi ko ka Psalm 34 ati Psalm 40 ni ojo owo eje nipo gbawe ohun to gbadua le lori na oluwa gbogbo to ye ki ni lodun yi ti okunkun ti gba lowo mi oluwa da pada fun mi to ba di ni ojo Thursday laaro eyin onisi owo le ni adua ipupo mo mu agbon yen bo ninu adua mo gbagbe ipade deliverance ojo meta on the 28 lo ma bere awon eyan to le gbawe biribiri awon eyan to le gbawe fufu ati won to le gba no normal fasting mo bo ninu adua yen wa fi ara re pamo si abi abu fun ojo meta a gba ni ojo wednesday ojo thursday to ba di ni ojo friday gbogbo eyan yo wa ni soru marathon laarin ago mefa role si ago mefa adaji mo fi adua isere tori pe olorun yo tu osile o ni gbe ogun yen mo be ni owo yen o ni yo lenu mo ni oruko jesu be se ma de church ni ojo thursday re o locate abule egba tabi fagba gbe okada tabi ko lead mo tu e ola ni last bus stop adetola ro church baba ade fi soye to wa ni waju oluro eyin arogun state e le gba made awole e le gba ijaye e le gba kola e le gba lakuko e gbe okada adetola ro church baba ade fi soye to wa ni waju oluro laarin ago mejo si ago mejila ma bo bi ajo gbadura papo gbogbogun to ni ko mo ra koru bo tin lagun to to nse laala to ni oruko jesu ina jogun na run gbogbogun to ni ko ma gbianju asan ilepa asan ati ofo loruko jesu ina jogun na run ko se raanu gba jesu oluwa wa ami gbo eleyi to ba ngbo mi nigba kokko mo pe mi sori phone number bye bye baba woli e gbadura fun mi mo fe gbadura fa awon eyan loni lati ago mewa pe mi laarin ago mewa ta ago meji lawo mo fe so tele si aye re tori pe mo tun wa nu adua kan lowo leyin ta ba pari adua yi ago mewa ti ago meji lawo mo pe kin sure fun gbogbo eyin te wa lori whatsapp e safe number yi send the prayer request e sori number yi ni whatsapp on to fe ka gbadura le lori number na ni ko ma pin si 0805 60 97 02 0805 60 97 02 0805 60 97 02 loruko jesu ona la fun lopin odun yi wa tesi waju jesu oluwa wa amen
2: olori ogun lolu bala mi
3: Olugun le Oluwa Oluwa ni oruko re. Olorun to njagun to nsegun to mu riri jade ninu eri to pese mana lagiju. Fe sise iyanu mani gbagbe ninu aye re lasiko ipade adura agbayipo wakati mejila.
4: 12 hours marathon prayer.
3: To ma wa ni CAC Anointing with Fire Prayer Ministry. Friday October 30 2026 ni pade adura yi. Adura ma bere lati ago mefa irole titi de ago mefa owuro ojo keji. Adura itu sile iwosan aluyo ibukun idande unire yo ma jade lati nu prophet Ayodeji Oju Abesuja. Prophet Dr. Igbagbo Yemi Okebisi baba Olorun gbo adura ati olubalejo Prophet Michael Adefisoye baba adura orin emi latenu the psalmist Musumola Pierre atawon akorin ijo ipade adura agbayipo fun wakati mejila gbogbo eniyan oluwa reti nbe ma je ki won royin ise iyanu to ma sele nbe fun ni Friday October 30 2026 iwo na ma bo ni Christ Apostolic Church Anointing with Fire Prayer Ministry Center of Blessing Ibrahim Ezuma Street Ofadeyin Road Adetola Bus Stop Lagos olubalejo Prophet Michael Adefisoye telephone 003-462-8479 tabi 02-203-5389 Oluwa yo joba lai ati lai
5: show and today
6: hey everybody this is the sweet and it's about to get all funky

0: gbogbo ẹni tó rí mi gbọ́ níbikíbi ní lọ́jọ́ ajé ní orúkọ bàbá tọmọ tẹ̀mí mọ́ jù kó bá jésù kristo olùmọ̀ọ́kẹ́ ẹ máa rajé jẹun orí ọ̀fẹ́ tẹ́ ti rí gbà ní orúkọ jésù èṣù onígbà lọ ohun tẹ́ ti ń dúpẹ́ fún kò ní di ẹkún fún yín ọlọ́run tó ṣe é tẹ sùn láyọ̀ tẹ jí láyọ̀ ní orúkọ jíjáde yín lónìí ẹ̀rín bọ́ sí ikú
1: náà
0: ẹni tẹ́ ju ebi tẹ́ ń lọ fún ní orúkọ ti jésù kò ní ṣèǹjì ọ̀nà mọ́ yín lẹ́sẹ̀ àwọn agbára tí máa ń bọjọ́ jẹ́ bóṣù jẹ́ bọ̀sẹ̀ jẹ́ kò ní nágbá lórí yín bàbá rí ẹnìkan tá bínú obìnrin tó lérí mọ́ nínú ẹ̀mí nínú ara agbára rẹ̀ máa pin ilẹ̀kùn kan wà tí ò tí alágbára ayé ló tì í ó sọ yín dẹni tó ń tọrọ jẹ ó sọ ní tó ń ṣòwò tó ń jẹ gbèsè lónìí ọjọ́ ajé ilẹ̀kùn náà máa ṣí ẹni ṣàṣetì ẹni ṣàṣedàbí ohun tẹ́ ti ń dúpẹ́ fún ẹni sunkúnlẹ̀ lórí jésù olúwa wa orúkọ mi ni prophet dr ms fabi baba possibility jp láti celestial church of christ òyìnkí mọ́lẹ̀ cathedral ní ìkọlá ní kọ̀má nílùú èkó ní gbogbo ọjọ́ ajé la máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.

gbogbo ohun tó ti kú nínú ayé mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọ̀sẹ̀ yẹ sọ́dí àyípadà ilẹ̀kùn tí ó ti tún wọ́n ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ṣí lọ́sẹ̀ ogo tó kú lára yín máa jí ìmọ́lẹ̀ tó ti kú láyé yín máa kàn ohun tó di bàjẹ́ láyé yín máa dá padà agbára tó sáwọlé yín tó fẹ́ sọ dáworo ó yá jáde ẹ̀mí tó fẹ́ gbaṣọ lọ́rùn yín jáde ènìyàn tó fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ yín jáde gbogbo ẹni tó ní ẹ̀ní rí ọ̀sẹ̀ yìí lò ó máa jáde láyé ọkàn yín máa balẹ̀ ọ̀sẹ̀ yín máa tù yín lára jíjáde yín lọ́sẹ̀ yìí wíwọlé yín lọ́sẹ̀ yìí ẹ̀rín ló máa bọ́ sí in Jesus name orí dávidi 95:1 ẹ jẹ́ ká kọrin sí olúwa ká sì wó ìwọ ayọ̀ sí àpáta ìgbàlá wa ẹ máa gbóhun tó sọ yìí o ẹ wá ẹ jẹ́ ká fi ohun wa kọrin sí olúwa ká sì wó ìwọ ayọ̀ sí àpáta ìgbàlá wa ẹ jẹ́ ká mú ọpẹ́ wá síwájú rẹ̀ kó lè mọ̀ wípé apọ́hun lé kó lè mọ̀ pọ́hun tún máa ṣe míì sí mo dẹ̀ gbàdúrà fún ẹ omijé rẹ máa gbẹ ẹkún rẹ máa dẹrin ìyẹn lórí dávidi 50:13-16 sọ wípé ọlọ́run fúnra ẹ wá ń sọ̀rọ̀ bó bá wá kọ̀ tó náà wá ní dúpẹ́ ǹjẹ́ ẹran màálùú fẹ́ jẹ́ ńlé rẹ ni àbí àgbò àbí mo béèrè ewúrẹ́ lọ́wọ́ rẹ ṣá ìyẹn ni pé ohun tọ́lọ́run nídìí lọ́wọ́ rẹ ni pé kó sá máa rú ẹbọ pẹ́ sí ọlọ́run bó bá ti wá ní má jẹ̀mú kan tó dá nípa ẹ̀sìn tàbí nípa

0: 9 9 92 92 58 58 63 43 38 12 15 58 68 43 38 38 12 15 58 63 43 bank Fidelity Bank Fidelity Bank Michael Usoji Eleyi Fidelity Bank ni o ma gboruko church jade talakoko yen ni Fabi Michael Usoji Eleyi Fidelity Bank ni o ma gbe celestial church of Christ oki mole ayo parish
1: Only 411 411 01 01 89 89 25 25 2 4 1 1 4 1 1 0 1 0 1 89 89 25 2 5 2
0: nítorí Job 41:11 ní ta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà nígbà tí Psalm 50 number 5 máa sọ ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹun nígbà tí number 14 máa sọ̀rọ̀ ó sì ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ fún ọ̀gá ògo mi ẹ mo fi nídìí ọpẹ yín ọrẹ yín ìdámẹ́wàá yín ẹ fẹ́ràn pàdé yìí lọ́wọ́ yóò dára fún yín ọkàn yín á dẹ̀ balẹ̀ mi sí àwọn ẹ̀rọ ni mo ti pè fún yín ẹjọ́ ẹjẹ́ ká pè sínú àwọn ẹ̀rọ yẹn tí àwọn tí a sọ tí ò bá yé wa lórí kórè kòròdú tàbí lórí program tá a fẹ́ ṣe ní atan ní ọ̀la tàbí tọjọ́ wẹ́ẹ̀sì tá a máa ṣe ní dé ní olújọwa ní command bákan náà bóyá ti kórè tá a fẹ́ ṣe ní kòròdú òye wa ẹ pè tàbí àwọn ohun tí a fẹ́ sọ yóò dára fún wa ẹ pè mí sórí àwọn ẹ̀rọ tí mo ti pè yẹn bákan náà account number tí a máa fi owó sí àti pé ẹ support pẹ̀lú àwọn account number yẹn kò sí ẹni tó ràn ìpàdé yìí lọ́wọ́ ẹ jẹ́ ká support ìpàdé yìí ọlọ́run àfún yín ní support tó péye ìpínlẹ̀ sùúrẹ́ gbogbo ẹni tó gbọ́ ìpàdé yìí ẹ tinú ògo wọnú ògo ẹ tinú ẹ̀rín wọnú ẹ̀rín ẹ tinú ayọ̀ wọnú ayọ̀ gbogbo létí ìjà wa ìjà yẹn máa dúró kù gbogbo létí àìní wa ọ̀pọ̀ wọbẹ̀ má jẹ̀mú ṣẹ lórí ẹni rógun iná ẹni rógun oró iléeṣẹ́ yóò ní túká ìwòdẹ̀ ní jóná àánú abẹ ogbo yóò ní jáde ilé ní ọjọ́ ajé mo yọ ọ̀sẹ̀ yìí sí mímọ́ ẹ lọ ra mọ́tò ẹ lọ kọ́lé ẹ lọ ríṣẹ́ ẹ̀yin aláìní ẹ lọ ní
2: ẹmí àwọn wòlíì yóò ṣiṣẹ́ agbára ayé gbogbo.
3: Awesome dog
4: every day
3: all day
4: on Jordan 105.5 FM
5: Jordan 105.5 Innovation Radio has never been this excited. This is This is Jordan 105.
6: Your favorite FM. Tunes are just a click away.
7: You feel it?
6: Jordan FM. Listen
7: good morning,
6: now
7: Lagos.
6: And welcome to the Jordan Show.
8: I'm going to go to the hospital.

0: 105.5 FM. This is Jordan 105.5.
1: Station with the boys for entrepreneurs.
2: Igba to to gba ni se ba de agbon mi konko to to konko ni se ba.
1: And today.
3: Hey everybody, this is the Sweets and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be. Yes so my people, this is not
2: just Blue Apostolic Ologo Julo. Tiwa kala si Suraju Street, Ikola Odusi Road. Eleyin bus stop nilu ipaja nilu Eko yi ajodun odun kewa aku orire o rioboti ni akori e adupe pe okun baba nbe ni kale e je n ki won kaabo sori eto yi e kaabo sa
4: ogo ni fun olorun atunda olu
2: adupe o
4: mo gbadua fun yin o
3: don't drive me dey listen to so get better information to won't give you no move an inch o but if you know say you won't move move your
4: gbogbo bi ta tin gbo mi ibi to si togo togo oruko oluwa awon mogun ma jemu o fi aye gba o
2: amije
4: se gan olotu bo ki gbogbo yin nile
2: adupe baba ajodun odun kewa
4: be ni sir
2: ti ijo atunda olu
4: be ni sir
2: ki lo dale lori
4: ajodun odun kewa ohun ti a ri nipa ọdun kẹwàá kì í ṣe ohun tó ṣe fọwọ́ yẹpẹrẹ mú. Bíbélì sọ fún wa nínú ìwé Dánìẹ́lì orí kìíní ẹ̀sìn ogún wípé ìgbà mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ni Dánìẹ́lì fi dára ju àwọn ẹlẹgbẹ́ rẹ̀ lọ. Olúwa fẹ́ lo àjọ̀dún ọdún kẹwàá yìí láti dá àwọn èèyàn padà sí ààyè wọn. Ohun tí àwa ń sọ nípa rẹ̀ ni wípé kì í ṣe ohun tá a kọ̀kà ní Bíbélì. Bíbélì sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ogun ní Ísákì jà ní Genesis 26. Ó kọ́kọ́ gbé kọ̀ǹga kìíní ogun ìlara òjẹ́. Ó gbé ìkejì ogun ìlara òjẹ́. Ṣùgbọ́n nígbà tó dérí Oboti, ó jẹ́ bí ìsinmi. Olójú àwọn èèyàn ti ń ṣe làálàá tí ó sì àṣeyọrí kan tó nítumọ̀. Olúwa fi sọ pé ní ọdún yìí kí o pe àjọ̀dún ìníri Oboti. Òun tó mú wọn náà kúrò ní kọ̀ọ̀rọ̀ tóun fi àyè gbà ọ́ òun fẹ́ fi àyè gba àwọn ènìyàn ní ọdún kẹwàá yìí kí wọ́n pàdé.
1: Hello Lagos, welcome.
4: Kí òun nínú ìsọjí alágbára yìí.
2: Bàbá májẹ̀mú mẹ́ta kan lu kí ló dalé lórí.
4: Májẹ̀mú tẹ so lótú.
2: Yes sir.
4: Ẹni tí ó débi ẹrùlẹ̀rù ò bá o.
2: Káàkà
4: sá. Sẹ́ẹ̀rí àwọn májẹ̀mú yìí sà. Olúwa sọ látẹnu bàbá wa apostu ikọ̀ àti ìrìjú Ọlọ́run tó jẹ́ bàbá tèmi. Joseph ọmọ Ògún pè mí Ògún ló ń bọ tẹ́lẹ̀.
2: Kábíyèsí
4: Ọlọ́run. Kó tó di wípé ẹ̀mí mímọ́ gba ṣe ayé rẹ̀ ṣe. Nínú àwọn májẹ̀mú tí Ọlọ́run bá Ábrahàmù dá. Bàbá ó yì ní àwọn tóluwa bá dá májẹ̀mú yẹn. Wòólì tó bá wà tí ò ní àtìlẹyìn májẹ̀mú ọ̀fun ló pé kì í ṣe ọ̀run ló pé. Ọlọ́run ló pé bàbá ó wá wípé májẹ̀mú kìíní sà aláboyún kì í kú mọ́yún nínú ìjọ yìí sà. Over 66 years ni májẹ̀mú ti wà. Ìkejì ni wípé kò sí ẹnikẹ́ni tó máa kúkú.
1: Welcome to the Jordan Knight Show and today we'll be discussing
5: the voices you need at work all day.
4: Mọ́tò ní ìjọ yìí mọ́tò yóò lásídẹ̀ǹtì tó mọ́tò àksidẹ̀ǹtì ní ṣe 6 years tí bàbá ti papòdà tó bá jó fún ohunkóhun kú májẹ̀mú yìí àṣírí àtitú 17 years ni bàbá ti kú dè níyìí ó ní ọjọ́ tí májẹ̀mú yìí bá ti bàjẹ́ ó ní kẹ́ ẹ mọ̀ pé ọlọ́run kọ́ ló rún un májẹ̀mú yìí lòun là á simile májẹ̀mú yẹn náà la fi ń pe àwọn èèyàn nínú ìpàdé.
2: Kàbíyèsí adúpẹ́ adúpẹ́ pé òkun ẹ jẹ́ ká wo omi kan bẹ tán ń pè ní omi ìyanu iṣẹ́ wo lomi yìí ṣe.
4: Tá a bá ní atẹnubomi sà iyọ̀ ló máa ń ròyìn ara rẹ̀ lọ́bẹ̀ bí ìwọ bá wá tá a bá sọ fún ẹni pé omi yẹn nísìnyí oríṣiríṣi ló ti kún gbòòrò àwọn èèyàn wò wípé bóyá ọ̀nà àti ìtajà ṣùgbọ́n tí ìwọ gangan bá wá sínú ìpàdé yìí omi yìí kò ṣiṣẹ́ tí olúwa ò fi ṣe àwọn tó ń wá ọmọ ó ti fún ọlọ́mọ èèyàn kan wà tá a yìí gba testimony ẹ̀ 16 years ló ti ní àkọ́tì ilé tó kọ́ ó sì mú omi yìí láàárọ̀ ìsà ó lọ fi wọ́n gbogbo olè yẹn àṣeyọrí ilé tó ti pàtì ní 16 years ó sì ṣe àṣeyọrí rẹ̀.
6: Ẹ bá mi yan Ọlọ́run àtúndá olú lógo ògo mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtúndá olú àbúrò mi ti ń kọ́ ilé kan láti 2010 kò rí kó síbẹ̀ gbogbo ìgbà tá bá ti ń gbìyànjú iṣẹ́ ló máa ń bọ́ sí pàbó kí n tó travel yẹn mo ṣáà ní omi ó gbé mi kí ni ipe kini mo le se fun mo sa fun ni omi
5: everyday till heyday
6: covenant water obi ma jemu yen mo fi yepe okun ranse si pe ko lo da sibe leyin ose meji to lo da sibe olorun atuda olumu won koko lo si ile yen ohun ati iyawo e atawon omo ni last week saturday mo lo wo won nibe mo dupe nitori pe olorun je ri ara re olorun ma jemu o fi ma jemu re o fi ba ibije lori idile mi praise the lord
7: mo dupe lowo olorun atunde olu mo dupe lowo olorun oroke yi olorun ti o gbagbe ile temi na olorun to saanu fun mi olorun ti ko je ki rogun egba mi gba mi olorun ti ko je ki rogun asare pe mo da ogo pada fun olorun fun anu re ati lori iya mi na itori igba ti anti tayo ti en pe mi pe mi pe awon fe ri result mummy mi won awon fe ri pe tori nkan to lo se yen pe o wa very important pe awa je en ka si ere ni o pe awon fe ri result yen lo sa paru aya temi go wan ja wi pe ile te ni e fe ri result won bayi bo ojo Wednesday ti awo yara agbara ti daddy ni kin bere nkan ti mo fe o wa lara awon nkan ti mo bere pe oluwa ti ba fe lo gba result mummy mi je ko ja si re je ko ja si ayo mi tun fe nkan ti e pe ta tun ma ma na owo lo na owo bo olohun jo igba ti mo sa wa de be mo sa fun sa ni won ti send ti result yen si doctor ngba ti mo de be doctor yen sa kokon wo mi be lo wo mummy mi ah lese kese gun oju mi ti le mo ni wo olohun jo olohun joseph ogun gbe ni jo nigba to ma soro bo se ni pe ko si nkankan to se won wi pe ese ayo ni wi pe ka ma lo pe o tun di next year june ko to wa wi pe won ni cancer pe ko si nkan to se won mo da ogo pada fun olorun nitori pe o se run anu mo je dupe lowo daddy na mi ne bi mi na ran bi ba sugbon e nse baba fun mi mo dupe lowo mo mi ji o mo je dupe lowo awon pastor to fadura ran mi lowo ti won wo bi mo ti e se pe won wo mi pe mi pe bo se lo nsanu
4: wa na to ni jagun cancer o mi yo opolopo awon eyan ni ona ti dimo ti o mi yi se kele sa ti oluwa fi la ona abayo fun won ki won pade wa ko ma da bi oro ori enu
2: baba ojo wo igba wo gan ni pade adua o bere
4: ipade yi ni ojo Wednesday yi ni o
2: ojo Wednesday
4: laaro
2: ojo kerin laaro
4: bene tori pe omi ta ba fo wuro pon eyan ki npon eru oluwa fi ri ko je ipade aro to ma je ipade ara tu mi la ago me fada ji church ati kosa ti awon eniyan ti o ti ma wa nbi awe aje aimu o ti nlo niru ipade yi pe ko se to ba fi ese tere gbogbo ipade yi ti o niri ti ese
2: kabiyesi awon wo gan ni awon ran so olohun ti a nreti lojo na
4: melo melo la fe ka baba wa fasawe
2: baba fasawe
4: won wa nbe prophet David Ajibade Paul odun tan evangelist Michael omo olorun baba wa onoride
2: baba olatejo
4: na olatejo na eni ba ti wo gbogbo awon woli yi mi o ni pe woli ti majemu olorun o si leyin won awon to ni atileyin majemu awere ko lo fe sise majemu awon woli fe da si oro re
2: adupe baba ipade odun kewa yi odun kewa 10th years anniversary
4: bẹẹni sa
2: ele wa nu awe
4: bẹẹni
2: sa aja imu
4: bẹẹni sa
2: se lanfani ati gbadura fa
4: won oluwa wa so lootu adara fun yin se ri tori awon eyan to n bogan loluwa se ni wa ninu sira yen eru ti woli ba gbe ninu emi ayanmu eyan lo fi tun se loju aye oluwa so wi pe ase akoko ti ma lo fun awon eyan ororo ni kin kokon fi ana ti won a lo ororo a lo mi a si lo kini sa a lo majemu oro olorun mete ta yen fe sise ni ojo na
2: baba adupe bo ti je pe ko si akoko fun awon eyan adua kan fa awon eyan ka le ma lo
4: eni to laye ati orun eru ogun ojo pipe ti o je ki eri farahan lara re bo ba ri ami se loruko jesu ina olorun ko run orun
8: ari jesu
2: adupe number yi le lanfani ati pe daddy si tori a nreti olorin emi lady evangelist adeyinka alaseyori
4: awon na ma wa nbe awon ni olorin pelu opolopo awon olorin emi
2: ti won
4: jo wa nbe pelu evangelistic alaseyori lagbara olorun
2: baba se mo le release number yin tori awon eyan o fe pe yin o
4: eh mi ma sare gbe ipe bi adota
2: adota pe
4: leni tori wi pe ko ye ki ma gbe ipe sugbon aye awon kan wa to ni looto ni lati pade mi ma so ti won ma mu dani wa ti won ba nbo ni ojo wese
2: Order number ele pe si 070-66-50-4447 070-66-50-44-47 Tabi 091-63-57-2775 091-63-57-2775 Tabi 081-59-67-9514 Bole kan si 081-59-67-9514 Baba adu akan kama lolori
4: Ani to la ye ati orun
9: Yes you
4: Ojo ti ojo ba gbera lorun lo nde aye
9: Oh yes
4: Gbogbo bi to ti gbo mi ninu osu yi lo jagbangba
9: Amen
4: Jesus Oluwa wi Jesu agbara wa
9: Amen
4: Se eleyi lale yi Oluwa mo seru bo yi E so mi po
9: mo
4: awon to ma se kini sa
9: Those
4: to ma run ala mi lo
9: Pastor Bola
4: kan number
9: Give that a number
10: Account number.
9: Account number.
10: Account number.
9: Account number.
10: Echo Bank.
9: Echo Bank.
10: Echo Bank.
9: Echo Bank.
10: 35-10-09-71-41 Recreational Apostolic Musgrios Church.
9: Recreational Apostolic Musgrios Church.
10: Union Bank.
9: Union Bank.
10: Union Bank.
9: Union Bank.
10: 01-59-72-13-50-01-59-72-13-50 Joseph Oluwatope Israel
9: Joseph Oluwatope Israel
10: Awon ara ibani soro wa 081-59-67-9514 Tabi 070-69-41-34-74 WhatsApp number 1
9: WhatsApp number
10: Temalu Fateji share Yala Fueri
9: testimony
10: tabi ebi adura
9: all your prayer
10: ohun ni
9: 091-63-57-27-75
10: Facebook page
9: wa Facebook page
10: Instagram wa
9: Instagram
10: YouTube channel wa
9: YouTube channel
10: TikTok wa
9: TikTok
10: Prophet Oritope
9: Israel
10: oruko le josin wa ni Atunde Ola Apostolic Church Ologo Julo
9: Apostolic Most Glorious Church
10: AKA Lata Glory
9: AKA Ogo Ikan
10: o wa ni Suraju Street
9: Suraju Street
10: Ikola Odunsin Road Eleyin
9: Bus Stop
10: Ipaja Lagos
2: agbe wi pe ni ojo Friday on the 16th October aro na ni o la pade baba ni Christ Gospel Mission International Grand Company yen ori ile yen lori feed yen lati pade won ni along Command Road abi baba ibe lati pade ago meje la aro na ni pade
4: ago mefa idaji
2: ago mefa idaji
4: la ma lo pari e sibe
2: sibe
4: sugbon lati Wednesday ibi le majemu go church auditorium la ma ti pade ni ago mefa aro
2: a pade lagbara olohun ninu pade mo gbeyin o adua ko ni se ti

Latter glory, ìjọ àtọ̀dá Ọlọ́run, apostolic logo jùlọ. 10th year anniversary, ọkùnrin ọdún mẹ́wàá, hallelujah. Májẹ̀mú yóò tún sọ̀rọ̀, ìṣe agbára yóò ṣe, ìpè àwọn bàbá wa, yóò tún jẹ́rìí títóbi agbára ẹ̀, nípasẹ̀ ìpè Ọlọ́run.

0: Ah, when we left, he became to Baba Sammy. In another the difference,
1: ninu ile ajo aye re ninu ise re ninu owo re iwa agbara be awon agbara barawo je awon agbara bani logo je awon agbara bani lola je awon agba to so pe ile olorun oni se loni loruko jesu ogun ye be fi se ninu aye e o be fi se ninu aye e nje o le sami to lagbara gbogbo imule okuku gbogbo imunu aye re gbogbo imule okuku gbogbo loruko jesu oya ma jade jade awon mi si ayomo enikan bi kibi to ba nti ngbo to ba tati le gbagbo eleki soro esin eleki soro ijo eleki soro muslim ni mi adura ni gbogbo aye ngba mo fe ko sami bi kibi to ba wa gbogbo ise kike ta se lodi si o gbogbo ise kike ta se lodi si awon omo re gbogbo ise ta se lodi si o to ni ka fi lo dadu ori lo dun ta wa yi loruko jesu ami meje ise yen baje ise yen baje ise yen baje ise yen baje ise yen baje ise yen baje ise yen baje ise yen baje so pe gbogbo ise idaduro
2: gbogbo ise idaduro
1: ki a se lodi si aye
2: ti a se lodi si aye
1: loruko jesu gbe lo so ni gbogbo ise idaduro
2: gbe lo so ni
1: a se lodi si ile mi o ya gbe menda o ya gbogbo ise to sta se lodi I am a good man. Loni aro mi tase tase ase ti be ninu oruko jesu ase to gbe iku mi ni isegun ase to te ogun mole ti ogun o le dide mo bibeli so niwe laumi oni laumi oni oluwa se iparode opin ipodu ko ni dide lekeji mo loni ni mo duro mi o daduro loni ni mo soro mi o da soro loni mo wonu ase jibujugbe ase ledumare lo gbogbo ibi ti aye ti da oduro tele loruko jesu atuosile in the name of Jesus bami o gbogbo alatako to doduko ile re to doduko ise re to doduko finance re to doduko awon omo ologo to bi bibi kini to ti gbo mi gbogbo awon alatako awon ika gbogbo ise awon alarope gbogbo awon to tori re lo gbo ogun awon to tori re lo gbo ya awon to lo daruko didi isu pe ko le jabo awon ika ayanmo ni oruko jesu ti nasareti eyin meje te ba le sami lórúkọ Jésù a tú ọ sílẹ̀. Ẹ gbọ́ mi dáadáa. Ṣé mọ̀ wípé ohun tí Sọ́ọ̀lù ń wá ọ̀tọ̀? Ohun tí Sọ́ọ̀lù ń wá ọ̀tọ̀ ni o, ṣùgbọ́n ohun tí Ọlọ́run ní fún Sọ́ọ̀lù ọ̀tọ̀ ni. First Samuel chapter 9 yẹn, bàbá ẹ̀, àgùntàn bàbá ẹ̀ ló sọnù, ìyẹn ló ń wá kiri. Ibi tó ti ń wá àgùntàn bàbá ẹ̀ kiri náà sọ wípé ọ̀gá, tó bá máa rí àgùntàn tó sọnù, ó nídìí wòlíì àríran. Tó bá dẹ̀ máa rí wòlíì àríran, má lọbẹ̀ lọ́wọ́ òfo. Bíbélì sọ fún wa wípé ọwọ́ sávàǹtì tó tẹ̀lé Sọ́ọ̀lù ni Sọ́ọ̀lù ti gba owó tó sọ fún wòlíì. Màrá ilé mi kàpá ilé máa ṣèlà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń sin Ọlọ́run lórí òkè yìí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ connect mọ́ mi, tẹ́ ẹ ń gbọ́ mi lónìí, owó àyànmọ́ kò ní wọ́n ẹ. Mi ò máa gbé àmì yìí, owó àyànmọ́ kò ní wọ́n ẹ. In the name of Jesus. O lè máa béèrè pé kí ni wòlíì sọ. Ìwọ ẹnikẹ́ni tó bá ń lọlé Olúwa lọ́wọ́ òfo. Bíbélì sọ wípé ẹ má jẹ́ kẹ́nikẹ́ni kó lọ sí Júdà lọ́wọ́ òfo. Ó ní ẹnikẹ́ni tó bá ṣe àánú olóra ànúgbà. Ìgbà tí Sọ́ọ̀lù máa mú ọrẹ lọ́wọ́ ká déwájú Samuel, ọ̀tọ̀ lohun tó ń wá, ọ̀tọ̀ lohun tó pàdé. Kí ló ń wá gan? Nígbà míì wà tó bá gbàdúrà gbàdúrà lórí ìkẹ̀kan tó rí ìyípadà, béèrè ọwọ́ náà pé kí ló kàn. Tó o bá béèrè, torí nígbà míì ọ̀tọ̀ níbi tá a fọkàn sí, ọ̀tọ̀ níbi tóruwa ń lọ. Obìnrin kan pè mí láti London, ó pè mí lórí ọ̀rọ̀ ọkọ ẹ̀. Ó ní bàbá, ọ̀rọ̀ ọkọ mi le o, kíní kan o, ó ń dálé o, ó ṣàka gbogbo ẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ ló bú sẹ́kún pè. Bó ṣe bú sẹ́kún, mo dẹ̀ gbóhùn Olúwa. Ó ní kí n sọ fún mi kó nu ojú ẹ̀ pé òun máa promote ẹ̀ in 16 days from now. Wọ́n máa dẹ̀ sọ fún mi pé dádì torí ọ̀rọ̀ ọkọ òun yìí òun fẹ́ kó padà sí Nàìjíríà. Ó ti sóhun wọn ò rówó ná gbogbo ẹ̀ ìwé wọn ò jáde. Ọba fọ̀rọ̀ jàbí iná arúgbó ọjọ́ ọba tí kì í ṣe èèyàn. Ọba tó ju gbogbo ayé lọ, Ọlọ́run tí kì í ṣe wòlíì, tí kì í ṣe àpọ́sù, tí kì í ṣe pásítọ̀. Ó ń gbọ́ mi lónìí, ọ̀rọ̀ ọba jáde sí ọ níbikíbi tó bá wà. Ohun tí ayé rẹ nílò tí wàá fi dìde, ó yá gbà. Mo lọ ohun tí ayé rẹ nílò tí wàá fi dìde sẹ́. Ohun tí àyànmọ́ rẹ nílò tí wàá fi dìde. Ohun tí iṣẹ́ rẹ nílò tí wàá fi dìde. Ohun tí ayé rẹ nílò tó bá ṣe àmì méje, ó yá gbà. Gbà name of the méje ni o, àmì méje ni o, àmì méje ni o, àmì méje ni o. Gbogbo setup òkùnkùn tí wọ́n pè ní setup òkùnkùn yẹn, Ọlọ́run fẹ́ lò fún ìdìde tiẹ̀ ni. Ọlọ́run fẹ́ lò fún ṣé bàbá Sọ́ọ̀lù, ṣé Sọ́ọ̀lù nìkan ló bí? Ṣé kí n so tọkọ fún ẹ? Ibi kí túbọ̀ kò ti máa gbọ́ mi. Gbogbo èdè kan wà tí àwọn ọmọ generation yìí máa ń lò, èdè òkùnkùn dẹ̀ ni. Wọ́n máa sọ wípé I don't want anybody to use me. Tẹ́lẹ̀ kò bá lù ẹ́, ìwọ gbọ́dọ̀ lè wúlò fúnra ẹ. Until you are useful, I was with my brother for 17 years. Nígbà yẹn àwọn kan máa pè mí sẹ́yìn. Ìwọ tó jẹ́ pé Ọlọ́run ń lù ẹ́, ìwọ tó jẹ́ pé àríran ni ẹ́, ìwọ tó jẹ́ pé wòlíì tí yàrá ń ṣẹlẹ̀. Kí ló ṣe lábẹ́ ọbádáre? Àwọn atinipa. When I was there for 17 years, àwọn kúrò fẹ́ ayé pé mò ń wèsè láàfin padà. Gbogbo tó yẹ kí ní 17 years mo ní ọdún mẹ́ta. It is not how far, it is how well. Can I bless somebody today? Àríbà kàlẹ́kẹ̀ dẹ̀yí màkàrà kókókó bàrà kàdékè tẹ́ ìmọ̀kú níbi sí à. Ṣé mo lè gbàdúrà sẹ́nìkan lónìí? A dá ìkọlù ọ̀rẹ́ padà. Ṣé Sọ́ọ̀lù nìkan ni bàbá ẹ̀ bí? Pékè òun ni bàbá ẹ̀ ní kó lọ. Kó lọ máa wá àgùntàn tó sọdà ló kiri. Ọ̀rọ̀ àyànmọ́ nígbà míì. Ibi tó ti ń ṣe torí olórí ló máa tiẹ̀ ní ti máa ń pàdé aláàánú tiẹ̀. Ẹ̀yin mélòó lẹ gbà bẹ́ẹ̀? Tó pé ibi tó ti ń ṣe torí olórí ibẹ̀ lẹ ti máa ń pàdé aláàánú. Ẹni tí ò fẹ́ sin ẹnikẹ́ni kan kó o lè sin ẹ́ báyìí ṣe rí nìyẹn. Bí méjì ní okun tó bá ti gbìn òun ló máa ká. Ẹ gbọ́ mi, ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi lónìí, túra ká níbi tó wà. mo fe ko kibe nibi to wa ah so wi po luwa dide mo ti bi mo fe ka so ko luwa dide mo ti bi mo fe ka ko luwa dide mo ti bi mo fe ka In Jesus' name we pray.
0: Amen.
1: Blow all over your enemy. We recover her in the name of Jesus.
0: Amen.
1: Shaking by his sorrow. Yes, sir. Shaking by his sorrow.
0: Yes, sir.
1: Koso to le tikiro. But I got being in you. Odume di la mi a lo du meri. Amo to lo du meri. Bible says, eyes have not seen, ear have not heard, neither has he entered into the heart of men what God has in store for those he loves.
3: Yes.
1: Gbogbo ìgbà tí Pharaoh Orobaya ń lu àwọn ọmọ Israeli for 430 years, ó rò pé òun ti jẹ lọ ni. Bọ́kọ mọ̀ wípé òun kojọ fún àyànmọ́ àwọn ọmọ Israeli fún ìmúṣẹ àyànmọ́. Ha! Gbogbo ọdún tí ọ̀tá wé sí mẹ́ lọ́wọ́. The Bible said that the year that the carcass was eaten. Come on, God of restoration. God of restoration. God of restoration. Restore it back to you now in the name of Jesus Christ. Ẹgbẹ́ ìyẹn ọmọ náà tó ń gbọ́ mi lónìí. Mo fẹ́ kẹsẹ́ dá gbàdúrà yìí. Mo gba ara ní kẹ́ẹ̀fì gbà. Ibikíbi tó bá ti ń gbọ́ mi. Mọ́ ṣàkọ o. Mọ́ ṣàkọ rárá. Wà á níní orúkọ Jésù. Ẹrù èèyàn 100 tèmi nìkan ń gbé. Olúwa gbé kúrò lórí mi. Bá mi gbé ẹrù yìí. Ẹrù ẹnìkan ṣoṣo èèyàn 100 tèmi nìkan ń gbé. Olúwa bá mi gbé. Olúwa bá mi gbé. Olúwa bá mi gbé. Olúwa bá mi gbé.
0: Olúwa bá mi
1: gbé. Ẹrù èèyàn 100 tèmi nìkan ń gbé.
0: Olúwa
1: bá mi gbé ẹrù yìí kúrò lórí mi.
0: Olúwa bá mi gbé.
1: Olúwa bá mi gbé. Olúwa bá mi gbé. Olúwa bá mi gbé. Ìjọ ò lè sọ.
0: Olúwa bá mi gbé.
1: Ìjọ ò lè sọ. The Bible said that the entire Egypt was empty because they gave all their gold to Israel. Gbogbo nkan won na ko fun Israel pe e sa ma lo ma ko wahala yin lo. Bible so pe nigba ti awon mo so di kuro ni Egypt, only Egypt si sofo. Ha! Gbogbo ẹrù ogun rẹ nílé yín. Ẹrù ogun rẹ tẹ́nìkan ti gbà lọ. Ẹrù àyànmọ́ rẹ tó yẹ kó o fi dìde tó ti gbà lọ. Lórúkọ Jésù, ó yá gbà á padà. Mo fẹ́ gbàdúrà fún ẹ̀yin 300 lónìí. Mo fẹ́ kó o pe nọ́mbà àwọn ọmọ wòlíì. Ó yẹ pe àwọn nọ́mbà yìí fún wọn. Ẹ pe àwọn nọ́mbà yìí fún wọn. Ẹ pe àwọn nọ́mbà yìí fún wọn. Ẹ̀yin 500, mo fẹ́ gbàdúrà fún yín. Ó yẹ pé àwọn nọ́mbà yìí fún wọn.
4: 091-58-99-4696 091-58-99-4696 tàbí 081-32-38-9415 081-32-38-9415. 0238-9415.
1: Ọrọ̀ àyànmọ́ là ń sọ yìí. Ṣé ti gbé àwọn nọ́mbà yẹn? Ṣé ti gbé àwọn nọ́mbà yẹn? Àwọn ẹbẹ̀ sí ń pè bàbá wòlíì ọjọ́ Wednesday tí ṣojú àánú lágbo márùn-ún nírọ̀lẹ́. Báwo la ṣe máa dé church? Ẹbẹ̀ sí ń pe nọ́mbà yẹn. Ẹ̀yin 500 mo fẹ́ pray fún títí tí màá fi gbé. Ẹbẹ̀ sí ń pe nọ́mbà yẹn. Rèmáka tẹlíbò kò ṣe tẹkẹtẹlí màádà. Wẹ̀níbìrà kà tẹlíbò kò ráyà bá ní kẹtẹlíbò kúrí ní màádà. Ibikíbi tó ti ń gbọ́ mi báyìí. Mórúkọ Jésù. Adá ìkólọ rẹ padà.
4: Amen.
1: Adá ìkólọ rẹ padà.
4: Amen.
1: Mo ní adá ìkólọ rẹ padà.
4: Amen.
1: Mo ní adá ìkólọ rẹ padà.
4: Amen.
1: Mo ní adá ìkólọ rẹ padà.
4: Amen.
1: Gbogbo tí wọ́n rọ̀ báyìí àwọn gbà. Àwọn gbàgbé àwọn gbà àwọn gbà lára rẹ adá ìkólọ rẹ padà lónìí.
4: Ó
1: ń gbọ́ mi báyìí. Ọmọ wòlíì pe àwọn nọ́mbà yìí fún wọn àti pé báwo wọ́n ṣe máa dé location yẹn ní ọjọ́ Wednesday ní aago márùn-ún nírọ̀lẹ́.
4: Fún gbogbo ẹ̀yin tí ẹ ń bọ̀ láti Àgbárá orílẹ̀ ẹ wá ọ̀nà kẹ́dé ìyànàbà tí ẹ bá ti dé ìyànàbà. Ẹ wo mọ́tò tó ń lọ sí ìṣẹ̀rí ìdímù. Ẹ sọ fún orí pé Genesis bus stop ni ẹ ti fẹ́ bọ́lẹ̀. Tí ẹ bá ti dé Genesis bus stop, ẹ kúrò sí òdì kejì. Ní ẹgbẹ́ Petrocan filling station yẹn, ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀. Ẹ sọ fún orí pé Bakari Big Church yẹn lọ, ọmọ àgbẹ̀ yín débẹ̀. Fún gbogbo ẹ̀yin tí ẹ bọ̀ láti ojú òré Bàwúà Ìtèlè, ẹ wá ọ̀nà kẹ́dé Abẹ̀sán Gate. Ní ẹgbẹ́ Honeyland School yẹn, ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀. Ẹ sọ fún pé Bakari Big Church yẹn lọ, ọmọ àgbẹ̀ yín débẹ̀. Fún gbogbo ẹ̀yin tí ẹ bọ̀ láti Sango Toll Gate Alákùkọ, ẹ wá ọ̀nà kẹ́dé Ìyàlọ̀ Pàjá. Ẹ gbé mọ́tò tó ń lọ sí ìṣẹ̀rí ìdímù. Ẹ sọ fún orí pé Okun Ọlá ni ẹ lọ. Tí ẹ bá ti bọ́lẹ̀ ní Okun Ọlá, ẹni ò nídìí kẹ sọdá. Ní apá ọ̀tún yẹn, ẹ máa rí ọlọ́kadà ńbẹ̀. Ẹ sọ fún mi pé Bakari Big Church lẹ lọ, ọmọ àgbẹ̀ yín débẹ̀. Tí ọ̀nà bá wá dààmú mọ́ yín lójú, àwọn nọ́mbà tí ẹ máa pèrè 0915899-4696 0915899-4696 tàbí 081-3238-9415 081-3238-9415.
1: Màlíbà kòlébà kàtẹ́lébà àlẹ́bì kàtọ́límì ìdàbà. Ó yá adá ògo rẹ padà fún ọ.
4: Amen.
1: Pariwo níbi tá tó wà. Kí la gbà lọ́wọ́ mi?
4: Kí la gbà lọ́wọ́ mi?
1: Ẹ dá padà.
4: Ẹ dá padà.
1: Ẹ dá padà.
4: Ẹ dá padà.
1: Ìbá lè dá padà ó ṣá gbà lọ́wọ́ ìṣọ́nì ní ìlọ́po. Ẹ ó tẹ́ gbà lọ́wọ́ mi. Ẹ tẹ́ gbà lọ́wọ́ àwọn ọmọ mi. Tẹ́ gbà nínú iṣẹ́ mi. Ó yẹ ẹsẹ̀ padà. Ibi kò ní bá mi àìsàn kò ní ṣe mí. Agbára tí mo bẹ̀rù orúkọ Jésù mo fi sọ bẹ́ẹ̀. Oyoyoyoyoyoya. Ẹ dá padà. Ẹ dá padà.
4: Ẹ dá padà.
1: Yẹ
4: orúkọ jẹ́.
1: Ẹ dá
4: padà.
1: Yẹ orúkọ jẹ́. Ẹ dá padà. Gbé ọwọ́ lé orí ẹ níbi tó bá wà. Tó bá ń bẹ níbikíbi tó ti ń gbọ́ mi ní Èkó, Ogun State, Ọ̀yọ́ State, in Nigeria particularly, ọjọ́ Wednesday, tí í ṣe ọdún àánú ní aago márùn-ún, yóò ní agbára. Bàbá wòlíì Adébáyọ̀, àgbà wòlíì Adébáyọ̀, bàbá wòlíì inú àpáta, lẹ́yìn 28 days tó ti wà nínú àwọn àti àdúrà, wọ́n máa wà ní chọ́ọ̀chì wa ní ọjọ́ Wednesday ọdún àánú. Níbikíbi tó bá ti ń gbọ́ mi, ẹ pe àwọn nọ́mbà yẹn, ẹ pè fún gbogbo ẹni tó ń gbọ́ mi báyìí, ẹ bẹ̀ sí ń pe àwọn nọ́mbà yẹn. Báwo la ṣe máa débẹ̀? Àti wípé bàbá wòlíì ẹ súre fún mi. Ìrábálí kàtẹ́límà àrámọ́kò ṣètìlíà pé nọ́mbà títí tí máa fi gbé máa pe nọ́mbà méjèèjì tí máa fi gbé agbára dáni dúró tó dúró lọ́nà rẹ lórúkọ Jésù kó máa gbiná sọnù. Àdírẹ́sì náà ti pè é ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun rímà kàlíbù kò ṣètìlíà àrámọ́kò ṣètì. Gbogbo ẹni tó pè bẹ̀sí ń pè níbikíbi tó bá wà ní Nàìjíríà ma pe number yen ojo Wednesday ah ojo agbara ni ojo agbara ni ororo ti baba gbebo lati ori oke mo na won gbebo.

bọ́lẹ̀ tí ẹ bá ti dé Genesis bus stop ẹ kúrò sí òdì kejì ní ẹgbẹ́ Petrocan filling station yẹn ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀ ẹ sọ fún yín pé Bakari Big Church yẹn lọ ọmọ àgbẹ̀ yín débẹ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ bọ̀ láti ojú òré Bàwúà Ìtèlè ẹ wá ọ̀nà kẹdẹ́ Abẹ̀sán gate ní ẹgbẹ́ Honeyland school yẹn ẹ máa rí àwọn ọlọ́kadà níbẹ̀ ẹ sọ fún yín pé Bakari Big Church yẹn lọ ọmọ àgbẹ̀ yín débẹ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ bọ̀ láti Sango toll gate Alákùkọ ẹ wá ọ̀nà kẹdẹ́ Ìyànà Pàdà ẹ gbé mọ́tò tó ń lọ sí Ìṣẹ́rí Ìdímù ẹ sọ fún wọn wípé okùn ọlá ni ẹ ń lọ tí ẹ bá ti bọ́lẹ̀ ní okùn ọlá ẹyin ò ní ìdíkẹ́ sọdá ní apá ọ̀tún yẹn ẹ máa rí ọlọ́kadà ń bẹ̀ ẹ sọ fún wípé Bakari Big Church lẹ́ lọ ọmọ àgbẹ̀ yín débẹ̀ tí ọ̀nà bá wá dàrú mọ́ yín lójú àwọn nọ́mbà tí ẹ máa pèrè 0915899-4696 0915899-4696 tàbí 081-3238-9415 081-3238-9415